0: baba tin pari mo mura niye gbogbo eyan olo te wa ni challenge te wa ni o garage ni NPC te wa ni akala eja pade laago meri bo lati pade to ba ti wo moto lati challenge lati new garage NPC wo moto to lo si tipa garage ni akala road to ba ti debe kan bere God Grace Shopping Complex ibe lati ma pade ni ago meri wa ti ri bana nbe o ma ni agbara sa he rabbi na kauka no ruko Jesus o ma ra anuba
1: amen
0: gbogbo omo olodun to ba wa nbe le ni pata o ma fun ni ebu ma ko ma tuwa ma de ko ro wa iti me tin fo odi pata ba debe no ruko Jesus o ma ra anuba
1: amen
0: o ma ra anuba
1: amen
0: o ma ra anuba
1: amen
0: o ma ra anuba
1: amen
0: o ma ra anuba
1: amen
0: in the name of Jesus
1: amen
0: gbogbo eyan lo mi lo ran lowo awon okunrin ti o ri ran lowo iru awon ila koja ti won ma ri mo solana nipa imoran ti je tro to fun ana re mose nigba ti wahala fe pa wahala yen fe pa ni so mo pe wahala e po de bi pe o toro eku lowo olorun a whole leader of a nation a whole leader of a nation owo re kama eru je po lori e be ana re ti fun imoran ko iyanjo ko de pe won bi won se ma se o de ko iyanjo amọ ke so olorun lo yan awon eyan yen o fure lo yan won sibe sibe eru si po laye mose olorun lo ma fun yan ni awon okunrin oluranlowo divine helpers olorun lo ma fun yan ni awon eyan won yen mo de so wi pe awon eyan yi won ki se yan lasan olorun lo da won be lati ma gbe awon eyan soke oni olowo gangan oni lo anu oni lo iranlowo ko le dase o ma gbo pe elomiran olowo lowo o kan soko ji wahala ti poju ki so gbo ofa oba wahala lo pa ah papa wa ranse olorun ma ro poropo wa ranse olorun la la la la la they die before their age kilo fa ta fun kube wahala ti poju ko seyan to ma ba won ibi to ye keyan ti dipo won ka ba won sise ka ran won lowo won ni reyan awon fun awon na lo ma lo be wahala won laala won yi ki je ki opolopo emi iranse olorun laala won kogun e ba ri pe awon to lo fun ni ogbon to lo fun ni oye ti won lawon eyan to represent won wa ri pa won ye emi won ma ngun ke se pa ko ka won iranse olorun ma kuri kere rara sugbon won nilo eniyan awon looto e tewo si ni iranlowo dide fun o
1: amen
0: gbogbo ise to ba nse laye ti o ba ti si oluranlowo ise be o le gbemi eniyan tori pe o nilo eni to ma assist ye in anything isada ko help e lati ba sise abi ko ba lo si irin ajo abi ko help e nipa owo abi ko help e nipa imoran abi ko connect ye ko sen to wa laye ti o nilo oluranlowo e tewo si ni oluranlowo anyamo re alaanu re ibi kibi to ba wa bo so tele lori ojo anu o ya lo pade e e gbo o ti mo se wi ni iwe numeri yen ori kokanla ese kerinla si ketadelogun numbers chapter 11 verse 14 to 17 e farabale ka kilo wi
2: emi ni koko lori gbogbo awon eniyan yi
0: olohun nikan wo le ru gbogbo eyan eto ni o si wa ko gbogbo eru yen le won lori rara ogbon leyan ma se awon kan mi sugbon bi be lo pe to ba ku die ki ogbon re o to lo bere wo je kabulu jacob so be bere lowo olorun o nilo ogbon o ah eru po opolopo yen bi ti capacity e ba to lolo ma se capacity lolo ma wo ati wo capacity e in to le gbere in to le gbere in to le gbere yes
2: nitori ti won wo ju fun mi
0: won wo ju fun mi yes
2: ati bi bayi ni wo o se si mi
0: aha
2: emi be o
0: emi be o
2: pa mi koko
0: ah o bere fun iku a whole leader of a country ko de ma bere fun iku pe iku lokan oluwa ko pa o en ta so bo fun e lo gbo leti e pe you lo wa ora 20 years ko to ku but o fe ku saju ojo re tori pe o ti ro pe owo wo ka mo e ye ti poju fun ki se talaka ni kan lo ran lowo olowo na ori lo ran ìrànlọ́wọ́ àmọ́ ọba àjẹ́ olówó ọba àjẹ́ middleman ọba àjẹ́ tálákà tó bá tá à rí ní gbọ́ ìrànlọ́wọ́ tí wọ́n nílò lórúkọ Jésù adarí ẹ̀ wá
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ẹ̀ka ẹ bẹ́lí fún mi
2: bí mo bá rí orin ọ̀fẹ́ lé ojú rẹ
0: yes
2: má ṣe jẹ́ kí ẹ̀mí mi ní òṣì
0: yes
2: olúwa sì sọ fún Mọ́sè pé pé àádọ́rin ọkùnrin nínú àwọn àgbà Ísírẹ́lì jọ sọ́dọ̀ mi ẹni tí ìwọ mọ̀ pé wọ́n ṣe àgbà àwọn ènìyàn àti olórin wọn kí o sì mú wọn wá sí àgọ́ àjọ kí wọn kí o sì dúró níbẹ̀ pẹ̀lú rẹ
0: yes
2: èmi ó sì sọ̀kalẹ̀ wá
0: èmi ó sọ̀kalẹ̀ wá yes
2: èmi ó sì bá ọ sọ̀rọ̀ níbẹ̀ èmi ó sì mú nínú ẹ̀mí tí ń bẹ lára rẹ
0: nísìnyí that is impartition in tó máa ṣẹlẹ̀ ní òdì 17 yẹn o impartition o nílò ẹ̀mí nínú ẹ̀mí tójú ọ lọ o nílò agbára nínú agbára tójú ọ lọ yes ìgbà tí Mọ́sè ń gorí òkè tó ń gbàdúrà fágbára ẹnìkan ò rí but ọlọ́run ti wọ̀ ní agbára àwọn tó fi solórí wọn lẹ́mìí mímọ́ wọn rí agbára o dẹ̀ ní ìdí ẹ̀ yes
2: èmi ó sì fi sára wọn
0: èmi ó fi sára wọn
2: wọn ó sì máa bá ọrú ẹrù àwọn ènìyàn náà
0: àwọn ọmọ àbá ẹrù ẹrù yìí ò lè dáde kan rù ú yes
2: kí ìwọ kí ó má ṣe nìkan rù ú
0: kálá bu ara délé haha gbogbo ẹrù létò ń dárù tí ẹrù ẹ dẹ̀ fẹ́ pa ẹ́ ẹrù ẹ̀gbọ́n ẹrù àbúrò ìwọ nìkan náà ní kò sí olùrànlọ́wọ́ tí ń ran ayé rẹ lọ́wọ́ ìwọ nìkan ló ń dá kó pa gbogbo àwọn ọmọ rẹ ìwọ ló ń tọ́ wọn ẹ̀gbọ́n kankan ràn lọ́wọ́ àbúrò ràn lọ́wọ́ ẹrù ilé orí ẹ ló wà ẹrù skul orí ẹ ló wà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹrù ọkùnrin iná tilẹ̀ rù ha tó o bá rí mi gbọ́ o èmi sọ tẹ́lẹ̀ bí wòlíì ayé rẹ pàdé ìrànlọ́wọ́ o lè dẹ́rù rù lọ́pàdé ìrànlọ́wọ́ lọ́pàdé ìrànlọ́wọ́ in the name of Jesus ẹ̀nà wọ́n sókè báyìí sọ́pọ̀ olúwa
1: olúwa
0: wọ́n nà lọ́wọ́ mi dà
1: olúwa
0: ìbò lọ́wọ́.

0: owó ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
1: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn

0: Stay tuned to 32 FM 94.9.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Ìjọ onílé kan tàbí dúkìá tó ń fẹ́ alámòjútó, ìwọ ni wọ́n bá wí.
5: Ǹjẹ́ o fẹ́ bọ́ nínú àlùpàdà àti dá àwọn ejẹ́ǹtì abániwálé? Dúkìá yìí kò yẹ kó bọ́ sọ́wọ́ àwọn aláìlóòótó ènìyàn. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ southsandproperty.com níbi tí a ti ń fi ọmọlúwàbí ṣiṣẹ́ ìfọkànbalẹ̀. A gbé àjọṣepọ̀ àwa àti àwọn oníbàárà sórí orúkọ tí kò ní ìdìbàjẹ́. Àwa kì í jẹ́ oníbàárà bí emirin jẹni. Bẹ́ẹ̀ni, kò sí ìtanilójú ìkọ̀kọ̀ lórí dúkìá oníbàárà. Ohun tí ẹ bá ti rí pẹ̀lú wa, ó ní ṣe wa. Èrè ló yẹ kí dúkìá yín kó jẹ fún yín, kì í ṣe àgbà àná. Ìdí náà rèé tí àwa fi máa ń ṣe òfintótó lórí ayálégbé tá ó gbà sílé yín. Ẹ yé yọra yín lẹ́nu. Ẹ bá wa dòwòpọ̀ kí ẹ ní ìfọkànbalẹ̀. Ẹ pè wá lónìí sórí 0916-461-5000 tàbí 0911-555-005 tàbí kí ẹ kàn sí wa ní www.softsandproperty.com. Bẹ́ẹ̀ ẹ lè yọjú sí wa ní Laughter House, orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn. Ẹ ò nílò láti máa yọra yín lẹ́nu lórí ẹni tí yóò gbàlé lọ́wọ́ yín. Àwa ti wà ní ṣẹpẹ́ láti bá yín wá ọmọlúwàbí ènìyàn. Ààbò tó dájú ń bẹ fún dúkìá àtowó yín lọ́dọ̀ tiwa. Softsand Property, òrùlé fún tẹrù tán.
6: Ẹ̀gbọ́n, mo máa gbọ́ pé Láfájì ti pàrọ̀ orúkọ.
7: Bẹ́ẹ̀ ni o.

0: Stay tuned to 32 FM 94.9.
1: Gbaradì èyí ọmọdé wọ̀nyí ṣé ẹ ṣetán láti di ẹni olókìkí ńlá.
2: Bẹ́ẹ̀ni Captain Amazing.
1: Nígbà náà kí la ní láti ṣe?
2: A ó máa jẹ Amazing Day cereal wa.
1: Mi ò gbọ́ yín o.
2: A ó máa jẹ Amazing Day cereal wa.
1: Bẹ́ẹ̀ni ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wú láwùjọ. Ìyẹn Amazing Amazinators. Golden Penny Amazing Day cereal ṣètọ́jú àwọn ọmọ yìí fún ọjọ́.

0: aja wipe ikonkoso de baale adebiti aya akamata tiemi omo olopa oje oye ba mi muro re kin firo re pataba lode ejigbo beko e ka bo sori eto yin eto wa oro agba eyi ti le se alalubarika ni MTN Nigeria ti won se onibo wo re Abdulrazak Abdulgani Mr. GRA look on me e ja gbe
1: ewo ore mi a fun orire ajosewo oni baje
2: ojo na re bi ana ta pade office MTN ta ti ra sim wa akoko ṣugbọn ka ma paro o so won lati ni ru ore ati alabasise po bi ti e
1: abi o opelope MTN
3: MTN is 25 years old
4: Mo di di obun mede obon ni MTN tin so wa di okan to si so ala wa du to mo ni an yo ayo obun mede obon to kun fun orisirisi aseyori be a sese bere ni MTN
0: an soro kan bo lana nipa wipe emi meji ni mo bo meda lo to ba ti fe dawo le nkan abo ti fe se nkan emi akoko a o le saseyori sugba kini yan le go emi keji wa mo so fun pe kini ti o gborun loju eyi o ni ri owo kankan lapo mo wa ru o ni mo sanra mo o je wa nti o nira ko ra se emi plan b o to ko sin to buru ninu keyin o ni plan b bele bo se mo wi Iyan ni won ni o nfi ese eyin dele sugbon ninu awon aseyori kan to meda mo se laye eyan o jagun pelu aseyori bi oloju keni o ni ja bi oloju meji bi eni to je wi pe arin bi gimu oloju re yo kan wa koni wo tu koni wo si iwaju tin lo na ni yo mo lo iyan lo da fu gbagbo lo da lori ilu olodo oke ati ilu olodo sale Wọ́n ti mọ bára wọn jagun tipẹ́tipẹ́ ìlú olódò òkè ó ti kó ìlú olódò òsàlẹ̀ lẹ́rú láìmọye ìgbà ó dọjọ́ kan jọ̀kan ó dọjọ́ kan jọ̀kan wọ́n tún lọ rèé jagun gẹ́gẹ́ bí ìṣe wọn wọ́n wá kó wọn lẹ́rú kó wọn lóbìnrin kó wọn lọ́mọdé kó wọn lágbà wọ́n tún kó kábíyèsí orí adé olódò òsàlẹ̀ ti ìlú odò òsàlẹ̀ kábíyèsí lọ rèé dẹrú nílùú olódò òkè ìlàwọn àgbààgbà tí wọn ò rí wọn kó lógun wọn wá pébìrìkòtò pébìrìkòtò ọ̀nà wo lágbá o tá a fi gbára wa kalẹ̀ lọ́wọ́ ìlú olódò òkè ẹ̀yìn kọ́ èé wọ́n pe onírúurú jagunjagun lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn jagunjagun ọ̀hún bí wọ́n bá ti jagun díẹ̀ wọ́n á sá lójú ogun ni ẹnìkan tiẹ̀ ń bẹ lára àwọn jagunjagun ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní ìtẹ́múnú kó àwọn ọmọ ogun mẹ́tàlélógún lọ sójú ogun nígbà tó rí pé wọ́n ti pa mẹ́tàlá nínú rẹ̀ àwọn ọmọ ogun eléyìí tó kù ìtẹ́múnú ó tètè lọ bọ́ sínú ọkọ̀ ojú omi ọ̀sákùò níbi tí wọ́n ti ń jagun kí lọ ṣẹlẹ̀ ń bẹ ọ̀dọ̀la.
3: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
4: Wọ́n ní kò mú kan, àlá kan. Àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjákulẹ̀ rẹ kìí ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀ ń lo jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsí nìkan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kìí ṣe òpin gbogbo ẹ̀mí yẹ yékè ọmọ ọ̀lẹ́nìkan láàyò gbà bí ìgbé ayé tó nítumọ̀ live it 100 MTN iléeṣẹ́ MTN Nigeria Olo sonubo wetu yi oru agba. Ekpade waluri awan ate ayelu jarawa. Instagram, oru agba 247. TikTok, oru.agba 82. Facebook, oru agba. Bakena, nuri YouTube wa Mr. GRA TV. E subscribe, e like, kemo wogubonti lombe. Abdulrazak Abdulgani, Mr. GRA. Loko mi. Iléeṣẹ́ MTN Nigeria lókè lókè ńlá bó ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ lọ ẹ̀kú ká.

Dúkìá yín kò yẹ kó bọ́ sọ́wọ́ àwọn aláìlóòótó ènìyàn. Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ southsandsproperty.com níbi tí a ti ń fi ọmọlúwàbí ṣiṣẹ́ ìfọ̀kànbalẹ̀. A gbé àjọṣepọ̀ àwa àti àwọn oníbàárà sórí orúkọ tí kò ní ìdìbàjẹ́. Àwa kì í jẹ́ oníbàárà bí èmi rìn jẹni. Bẹ́ẹ̀ni, kò sí ìtanilójú ìkọ̀kan lórí dúkìá oníbàárà. Ohun tí ẹ bá ti rí pẹ̀lú wa, ó ní ṣe wa. Èrè ló yẹ kí dúkìá yín kó jẹ fún yín kì í ṣe àgbàná. Ìdí náà rèé tí àwa fi máa ń ṣe òfintótó lórí ayálégbé tá ó gbà sílé yín. Ẹyẹ yọra yín lẹ́nu. Ẹ bá wa dòwòpọ̀ kí ẹ ní ìfọ̀kànbalẹ̀. Ẹ pè wá lónìí sórí 0916-461-5000 tàbí 0911-555-005 tàbí kí ẹ kàn sí wa ní www.softsandproperty.com. Bẹ́ẹ̀ ẹ lè yọjú sí wa ní Laughter House, orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn. Ẹ ò nílò láti máa yọra yín lẹ́nu lórí ẹni tí yóò gbàlé lọ́wọ́ yín. Àwa ti wà ní ṣẹpẹ́ láti bá yín wá ọmọlúwàbí ènìyàn. Ààbò tó dájú ń bẹ fún dúkìá àtowó yín lọ́dọ̀ tiwa. Soft Sand Property, òrùlé fún tẹrutọ.

0: To survive the Nigerian economy, you have to be strategic about getting the right funds at the right time. Do you need a quick and easy cash to support your business project? With Grooming Microfinance Bank Loan, get your loan in 48 hours and easy repayment plan. Enjoy better money at 3.5 interest rate for 1 to 12 months. Activate SME loan bundles below 1 million naira at 4% interest rate. 1 million naira to 4.9 million naira at 3.5%. 5 million naira and above enjoys 3% interest rate. Our salary advance loan packages. Institutional loan for company and staff at 3%, while non-institutional loan is 3.5% per month. Repayment is within 12 months. It gets better with interest waiver for early repayment. 3.5% per month for 30 days and 90 days on overdraft. For more information, call 070-731-35538. WhatsApp 090-879-6624. Website www.groomingmfb.com. Walk into our office at 160 Ojo UI Road, Oloro Bus Stop, Ojo Ibadan. Terms and conditions apply.
1: No, mommy, this medicine is smelling and yucky.
2: Come on, just try to.
3: Hey, yeah, mommy and daughter still struggling over this medicine palaver.
2: Kiki just doesn't like taking medicine.
3: Oh, have you tried Moxie? Moxie is a range of children's medicines that children love and won't resist. It works fast and tastes great.
4: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and chlorpheniramine. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your health care provider.
5: Aṣẹ́jú ni ká gbé rédíò mi. 32 FM ti wà òkè.
6: Ẹ ṣe wá káàbọ̀ padà dúpẹ́ pé ẹ ṣì wà ńbẹ̀. Tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wa 32 FM 94.9 ìròyìn Bàbá Fẹ́ndọ̀ náà lẹ́sìn gbọ́ o. À ń bẹ lójú òpó Facebook 32 FM 949 fẹ̀yìn ẹ̀. Ẹ mọ́ gbàgbé láti mọ́ bá wa pín bẹ́ẹ̀ bá débẹ̀. Bàbá sì ṣe ń sọ̀rọ̀ lórí àwọn ìròyìn náà. Bó bá ṣe rí lọ́kàn yín, ẹ fi àwílé tiyín náà ṣọwọ́ sójú òpó ti Facebook. YouTube náà a wà ń bẹ̀ o. Radio Garden, MixLR, gbogbo ẹ̀ náà wọ́n ti ń gbọ́ wa láàárọ̀ yìí. Agbákin ti ń bẹnu ilé pẹ̀lú wa. Agbákin ó jẹ́ pẹ̀ tí kí wa lẹ́ẹ̀kan.
7: Ẹ̀yà bó kìí sí náà.
6: Ẹ tún padà kí wa.
8: Ami ami.
6: Wo ni gbogbo kan.
7: Mo gbọ́ tó fẹ́ gbọ́
6: náà. Ẹ fẹsẹ̀ kan dé kàtí náà ni.
7: Ẹ tó ti ẹja húsá tó ń sá fúlù rẹ̀ lọ́yà mi lẹ́nu. Ẹ tó ja húsá tó
6: ń sá fúlù rẹ̀. Àbí o ifá tó wé á sì dá padà sílùú rẹ̀ ni.
7: Ifá
6: tó ja húsá ni. Ìsọ ìtò wílẹ̀ kan tún sọ.
9: Àwọn ọmọ ìyàrú bá rọ̀ mẹ́rọ̀ òkè
6: wáyé. Ṣẹ̀ráyé import ẹ̀ wá rí orí tírélà ló bá dé.
9: Ilé àlọ́kan lé wa níbàdàn.
7: Àìmọye tí kí
6: wọ́n bá rọ̀. Ó dà ìròyìn pọ̀ ní àwọn òwe ìròyìn láàárọ̀ ìyàwó díẹ̀díẹ̀ náà á mọ̀ mú lẹ́yọ kankan ejeje. Obìnrin ká bẹ̀rẹ̀ láti orí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé torí bó bá ti dọ̀rọ̀ ọrọ̀ ajé báyìí kò sí ẹni tí ò ta bá àtọmọdé àtàgbà náà ni. Gẹ́gẹ́ bí ìròyìn ti jáde ní inú ìwé ìròyìn òjọ̀pẹ́ ti Nigerian Tribune ní lówùúrọ̀ yìí nígbà tí ẹjà mi láti Daily Sun ní ojú ìwé 36 níbi ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti wí pé àwọn gbà lóòótọ́ wípé àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé wípé kò tí ì bẹ̀rẹ̀ sí ní so èso rere tó bẹ́ẹ̀ gẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà nínú ìwé ìròyìn ti The Guardian ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lójú ìwé kẹta àwọn náà fọ̀rọ̀ kan léde wípé gbogbo GDP tẹ́ ń wípé ń ga sókè
9: macro
6: kíní yóò wọ̀n lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wò. Àmọ́ àgbà kì ń bá bá ní à ń gbé àwọn ìgbésẹ̀ kétò ọrọ̀ ajé le dára láti bí ọdún kìíní ọdún kejì ọdún kẹrin ní tuntun tẹnu bepo lọ yìí àtún lè pa ọdún mẹ́rin míì ìgbà wo gan làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò wà mọ́ jàǹfààní rẹ̀. Ṣé kò wá ní mọ́ fa irú àwọn nǹkan tí àwọn kan tuntun sọ lẹ́gbẹ̀ẹ́ kan wípé bóyá kí wọ́n kúkú dá owó ìrànwọ́ orí epo ọ̀hún padà pé tó bá jẹ́ òun gan iná ló fa gbogbo gbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbà
9: fele ko se gba ile aro to ye ki are o so ba se mo nkan to di asiko se lu bayi nigba ti awon egbe oselo alatako ti won ba nso iti awon to je amugbalegbe are nkankan ti won so na ni pe rara o won mo ti won so ni pe macroeconomic o ti se daada wipe micro nikan ni ko ti se dada wipe o si nlo da o wa ma so awon owo afokan teta ni le okere si akoko le ka iro admit pe igbese ti won gbe ko ba so gba fa mo ile di Nigeria ayi mo to ba ba so gba ni kini igbese ki lo tun fa ti won ma fun won ni pe cash transfer nkan kan owo kan ni da kokko pe kan ma transfer sa won kan awon be lori owo na gba
7: e se gan ni seri intan pe ni oro aje ọrọ̀ ajé ní ṣe pẹ̀lú wípé gbogbo ẹ̀ka lẹ́kànkà tó jẹ́ ìjọba nígbàtí ẹ̀ka lẹ́kànkà tó bá jẹ́ ìjọba tó bá ti kùnà láwọn agbègbè kan ẹ rí pé gbogbo tó yẹ kó délẹ̀ yẹn ẹ táwọn ọ̀nà ká lébù sí náà ni pé olórí tó ń bẹ lákòóso náà láwọn sọ pé kò ṣe ṣùgbọ́n ẹ jẹ́ ká wo nǹkan tó ń lọ lábùjá lọ́wọ́lọ́wọ́ nísìn ẹ rí pé lábẹ́nú àwọn rìfọ́ọ̀mù kan lọ kọ́ká padà sí ẹlẹ́kùnjẹkùn káàkiri tí ń lọ lọ́wọ́lọ́wọ́ lábùjá yìí tí ẹ̀yà kọ̀ọ̀kan sì dúró lórí ẹ̀pẹ́dá o ẹ padà sí bá a ṣe ń bọ̀ yóò kàn jẹ́ pé federal government tí ó wà weak federal government ló máa yẹ̀kọ́ jẹ́ pé a máa dictate ìfẹ́ tó ń bọ̀.
9: sọ lè rí bẹ́ẹ̀ àwọn mòkúrú tí ìjọba àpapọ̀ ń jẹ ṣí wọ́n lè yànjẹ fáwọn ìpínlẹ̀ àti pé èyí tí àwọn ìpínlẹ̀ náà ń jẹ.
7: èyí tí ò tí ì ṣẹlẹ̀ tó ń ṣe lọ́wọ́ ẹ má jẹ́ pé kò ṣe ìdí rèé o nígbà tá a fẹ́ ṣe state police gbogbo là ń pariwo pé state police kò lè ṣeé ṣe tá a bá ní state police. Tí ń jẹ́ insecurity yóò lọlẹ̀
9: láti jọ state police
7: ilà ń sọ lọ́wọ́ state police ọ̀hún
9: jẹ́ ẹjọ́ ká tún wá wo ti àwọn ìjọba àbílẹ̀ náà ẹ tún lùrù náà mọ tí ó ti ṣẹlẹ̀ ẹrògbà tí wọ́n ti pariwo ẹ̀
7: à ń bọ̀ náà ni láti ìdí ibẹ̀ là ń lọ lọ́wọ́ ṣe rí nígbà tá a pín state police yìí ibo ni ìyàwó làwọn gómìnà wa kọ sí tá a bá nà ká àlékù sí nǹkan tó pé kí n kò fi da bàbá wà nù ilé ìyàwó tẹ̀lé àwọn ọmọ wa ń bẹ̀ agbájọwọ́ ni wọ́n ń pè nǹkan tí n kò fi rọrùn ẹnìkan pè já wọlé ní ọkàn wọn ní yẹn ààrẹ ń pín owó fáwọn èèyàn n ò fáwọn èèyàn ó yẹ ká mọ pín wọn ní àwọn governors kọ́ ló yẹ kó wà nígbà tí a ti lẹ́ka kàlíjọba federal wa state wa local government wa ìjọba àpapọ̀ tó gbé local government lami state government wọ́n tún gbé wọn lọ sí ilé ẹjọ́ still wọn ò tún jẹ́ function lára abẹ láti rí àwọn alága alága ní local government kọ̀ọ̀kan tó ti ń pull out ẹ sì pé tó wà ní òfin pé local government o ìlọsúnmára àlú jù lọ local government tó kéré jù lẹ́bàá ní ìsìn bóyá 700 million nígbà lóṣooṣù so mélòó ni ń function bẹ́ẹ̀ ojú ọ̀nà wa ti nǹkan ayélujára ní ìṣẹ̀lẹ̀ láàrin àwọn local government wa yẹn ẹ lọ wo gbọ́ àwọn yẹn kí là ń rí àdájú ń bẹ̀ kò lè sí bó kíjọba pump 1 trillion jù bẹ́ẹ̀ lọ kó pump yìí àmọ́ iye owó kò ní í sàn lẹ́gbà tó yẹ ká lọ ṣùgbọ́n rẹ̀ láàmọ́ nítorí pé olórí tó bá ti kù láwọn tó yẹ kán ṣe ó ní àwọn ìpàdé tó ń ṣe láàrin àwọn governors mélòó làwọn gómìnà ti ń lọ láàrin àwọn tí wọ́n kùnà yìí ẹ rí i pé ẹlòmíì ò tẹ̀lé ránìyàn lẹ́wọ́ yóò tiẹ̀ lọ ọ̀rọ̀ òṣèlú ló kálukú gbójúlé táyọ̀ bá sì jọmọ ayé lórí lẹ̀ yóò mọ̀ yìí pé kò hàn lára aráàlú ní tá a bá là ń ṣe tí ò bá hàn lára aláàlú reform tá à ń ṣe tòótọ́ tó nítumọ̀ ni ṣùgbọ́n lórí èyí tá à ń ṣe lọ́rọ̀ lọ́wọ́ yìí tá a bá ń wò tá a bá ń ba lọ a rí pé kìí sọ̀rọ̀ pé a fẹ́ fi ṣe rárá bí ti wuli ọmọ àwọn èèyàn ń lọ ẹ̀ẹ́dẹ̀ máa rí.
9: àgbàkíṣẹ́ ìwà ń bẹ̀ bí wọ́n ń sọ abẹ́ǹkà
7: ni. ní tá à ń rí ni à ń rí àsín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn pé nítorí wọ́n fẹ́ ṣe ìwádìí náà lèèyàn ṣe ibi kíbi kọ́ lèèyàn wà àwọn ìwádìí tèèyàn bá rí tó sì rí fọ́nrán rẹ̀ tó pé n ti ń lọ lélẹ́yìn èyí ò rí pé àwọn àyípadà rere ó ṣeé ṣe kó ti bẹ̀ yẹn jáde wá tá a bá tún bàjẹ́ lọ́wọ́ ara wa ẹ fẹ́ àwọn èèyàn kan béèrè pé nǹkan báyìí làwọn fẹ́ ṣe èyí làwọn fẹ́ ṣe ṣùgbọ́n tó dáa jù rèé àwọn èèyàn mélòó gómìnà aráàlú federal government tó jẹ́ ààrẹ wọn ò lè mọ ẹni torí ń ta nílùú kọ̀ọ̀kan gómìnà tí ń bẹ́ẹ̀ bí àtàwọn chairman àtàwọn ètò òkòlù tó ń jẹ́ agbọ́nmi ìjọba ló lè mọ̀ wọ́n ní wọ́n fáwọn èèyàn 25,000 tẹ́ mẹ́rin ọ̀rọ̀ lẹ́ẹ̀kan 25,000 naira yìí wọ́n fún àwọn èèyàn àwọn wo ni wọ́n tún jẹ́ dọ́wọ́ wọn ṣe bí àwọn èèyàn kọ́dà wọ́n ní kọ́mọ̀ lu online ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n nídìí owó yìí
9: ó àgbàkẹ́
7: wọn ò dá lórí ọ̀rọ̀ àlò
9: network owó tí wọ́n bá fẹ́ pín nàìjíríà kò sẹ́yìn tí ò lẹ́tọ̀ọ́ sí pé dangote kí wọ́n fẹ́ pín wà nira dangote lẹ́tọ̀ọ́ sí àbí tó bá lóun ọ̀fẹ́ so yẹ pé ọwọ́ àwọn kan bó kí ni criteria tí wọ́n lò tó fò pé àwọn eléyìí ni poorest of the poor tí wọ́n fi ń hawó fún wọn àti pípẹ́ tí wọ́n kàn wá wá owó yẹn kí ni wọ́n kó fún àwọn gómìnà sí tẹ́lẹ̀.
7: ẹ ṣeun
9: ṣe ṣe àtẹ̀yìn kan gba ajá
7: ṣẹ́rí ní ìtọ́pẹ̀lẹ́ kàjọba ni pé ọ̀nàwó lágbọ̀rọ̀ ẹ̀gbà ìpàdé tán bá jọ ṣe láàrin àwọn gómìnà tó pé àwọn ládìbò fún táàbà trust àwọn gómìnà wa kí là ń gbé wọn síbẹ̀ sí táàbà trust àwọn local government chairman wa kí là ń dìbò fún wọn fún àwọn honorables wa kí là ń dìbò fún wọn fún èmi kọ́ wọn ò lè pẹ̀yì tí wọ́n fẹ́ ṣètò ọ̀rọ̀ nàìjíríà awon to wa lagbon mi ijoba na ni won pe kini ise lagbegbe yin ona wo la lese ta fi bomi tutu si nira tin be lara awon eni yi nigba toro orire se la won pe won pe awon otokuluru pe e wa o bo la se se ta fi ri awon mo igba o ko lupe si ni ju okowo awon eyan kan lo ran won lowo ton fi se awon nkan yi ton ba nse be ni tada o e omo your state me lo ya e fo wa won ti se awon nkan yi ri owo nwole sawon ta won gba 25000 ta won kan gba awon ko o si ri gba ki lo fa ni pe awon kan jokote ibi kan wa te pe won pe o kalaye Buhari emi lo be to wa lagbon mi ase kan pe owo yi won lo ti disoyo state nibo lo ti wa wa won ni won won ba se le lori awon nje ton gbe wole
9: fun awon ti won pe fun awon gomina gba yen kan mi le nje
7: awon nje ton ko wole kan won faralu imi ibayi won ko daro ni na ta ba ni awon kan o se dada awon tin be lagbon egbe ta wa nko cng tan ko wole nko se ba won kan lo mi kan wo lo ti wa mi bi ayi na mi lo be wo lawon kan to e ka lo to janfani faralu tawa gun lori pe a fe fi mu kan jaye ta kan ku jade won ni kawon oyise a fa won yan ni to se o kekeke to se bere startup won fun 250000 grant won gba form won ni won ma lo le ise to sumo di to se okowo won gba awon yan foko repete to ba gbo ko se won o se losun state ni se won o se lawon bomi ni kete to yo fi materialize kete awon state bi o se materialize in ti fa lan ni pe ati ni ta ninu won ni kan form kan ni se fa won nkan ni grant UT ni o anybody you know talking political talk sing gba me dogun form me dogun nigba ti awon to need kini go ri gba o wa ta lo gege
9: o tun mo si grant e mo n gbo lori be won e jo ki a to kuro ni be e ni ana olukoye de yen to je oga ajo EFCC o soro kan wi pe awon kefin wi pe owo eyi ti o ni se pelu ti joba abile won ko wo o n wo inu asun aladani kan to ba ya won wa daresi crypto wallet igba ona ni pe eleele ka won de ke gba jare kowo na tun to wo gba tun e wa wo owo bayi o ti so bayi bi owo na se rin awon joba abile to si ye ki won fun lomi nira won lati ma ri si yoro suna owo won won fun won ta ba wo inu iwero laare oju iwe keta iwero the garden re ko won be ni bi ti ajo to ri si bi won se pin owo to wo rule lele kajoka RMAFC bi won se soro won soro wi pe awon to bo jare sobi lori owo lọ́dún náà jẹ́ kí ìjọba ìbílẹ̀ kí ìwé lágbára kó lè bá fẹ́ sẹ̀ múlẹ̀ dáadáa sí owó tí ò tẹ̀ wọ́n lọ́wọ́ tó tún fẹ́ fi kún owó ìjọba ìbílẹ̀ ṣùgbọ́n àtúnkọ́ látòdò owó náà sí sáà mọ́ tá à ń ṣe.
7: ṣe rí nígbà tí àwọn kan ṣe àsanṣe aṣèlágbára lórí láì bá wọn bá sọ jọgbọn wa là ń bú wọn pé wọn ṣe lè sí ìṣòwò àwọn kan sọwọ nígbà tá a bá pe nǹkan ní nǹkan àjọ ni ó kù sọwọ́ aráàlú mélòó là ń ṣe rally against lórí àwọn kan tí ń lọ nígbà tí wọ́n ní local government ọ̀tọ́ ní omi wa ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ mélòó lódìdí tó takò pé ẹ jẹ́ káwọn local government ò mìíràn ọmọ èkó mélòó àbọ̀mọ ondo mélòó àbọ̀mọ edo mélòó lódìdí tó takò àbọ̀mọ nàìjíríà mélòó lọ pé
9: láwọn tó kàn gan kọ àwọn ìjọba ìbílẹ̀ ńkọ.
7: àwọn àwọn chairman ò lè complain sórí selected ni wọn pé táwọn èèyàn fídọ̀fídọ̀ ṣé bí òṣèlú wọn ṣe dìbò fún wọn yẹn ní tá à ń sọ ń bẹ̀ ni pé ẹ ò lọ́jọ́ ẹ lọ wo ìṣesí wọn mélòó ni wọn ní lọ́fíìsì gan so ó túmọ̀ sí wípé ìjọba àárí gómìnà tó takò pé bí ike distraction lásán ni kò nítumọ̀ àwọn ò ní trust inú ẹ̀ ẹgbẹ́ àtúmọ̀ wá electricity bill tí wọ́n tó pààsì pé individual gan lágbára àti lọ múná fúnra rẹ̀ mélòó láti ṣe tí wọn bá ti ṣe nǹkan mọ̀ pariwo wọn tún gbé wọn lọ́jọ́ ẹjọ́ tí wọn tún jàre pé àní ẹjẹ́ káwọn local government ò mí òkè náà sì tẹ́bá ní wọn fọwọ́ kówó wọn wọn ní ẹ̀tọ́ tí wọn ò fún wọn ọlọ́fàá tí wọn ò fi lè dá dúró mélòó lẹ lọ chairman local government pé ẹ̀tọ́ ọ̀dọ́ rẹ̀ ẹ̀tọ́ nǹkan báyìí ló yẹ kó wà àwọn nǹkan bàtọ́ ẹ kó ṣe ẹ̀kún omi kankan fẹ́ ṣẹlẹ̀ báyìí àwọn alábọ́dé bá a ṣe màláyé jọ́ngbà kan tá a mọ̀ nìyẹn aláwòdà chairman kánsílọ̀ tiwa ní wasagbole tiwa tá a mọ̀ tí ìpa kéré tí tá a mọ̀ tó wá pé kílẹ̀ fẹ́ ń bí òní ò mú wa lábọ́dé ṣé tò lè aláṣọ ni ṣùgbọ́n tí ń bẹ́ẹ̀ ni pé mọ́lẹ̀mọ́mọ́ mi tí ń bẹ lọ́wọ́ wọn yìí immunity yìí kò jẹ́ kí nǹkan ó lè rí nǹkan ṣe àdẹ̀mọ̀ ẹ rí i pé efcc wọ́n sọ̀sọ̀ ìyàwó kan kọlọ̀rọ́kún lé lẹ́yìn mẹ́ta yìí wọ́n ní gbogbo nǹkan tán ń discuss ni wọ́n ń link out ká tó rí pé wọ́n òdòdó àwọn tán fẹ́ lọ mú gan ibikíbi náà sì ni ilẹ̀ ṣe rí pé àwọn àjọ tágbé kalẹ̀ pé àwọn tó ń ta oògùn tí ò da ẹ fẹ́ fake drugs pọ̀ jù nísìn pé ò bá rọrùn jìnnà gan ò da pé ifamasi gan bẹ́ẹ̀ rọrùn jìnnà náà ò da mọ̀ mọ́ pé asan lóògùn náà ni so n tó ń fa ni pé àwọn àjọ tá a níyì ọ̀pọ̀lọpọ̀ ló ti di nǹkan míì lára àwọn òṣìṣẹ́ yìí.
9: àgbákin ninu igbese ofin eto dibo ti won se atun so ise ni legbe ma sofin se won o le je ki eto dibo ijoba bile ko na ma waye nigba titi gomina na ba waye
7: ni e won gbe wa on gbe jade wa se ri pe ko si ofin tele se national assembly ti se assembly ba ti fowo si ko ti idofin se ri pe won ti egbe yawo rara e ri pe won so nbe pe o da kan mo se election local government nigba ti won fe se ti awon gomina na e fe ko lopo won sare election mi wa ti e ko ti waye awon chairman awon governor si sare pe ke sare se election o ke pa election ni si ta wa ta won to wa de ba le won ku nbe o won o ni won le awon elected person ku nbe melo melo local government ile yoruba melo ni won o ni problem te pe wo ti won ri ani local government ilu ta wa wa ise o ni ye bo ti bi lo ti won gba ewo ni wa function tan ri afani won be so won si so gba gba pe awon o ni stress inu won ngba ta won ta ye na so pe awon na o fe kin na be iti ko be ba ko pastor fa won ni le do local government ke bank kan lo be ke ba nbe laye o ni ko si tojo ni pe awon ti la approve approve abo ti won ni house ni so ibi to e ka gboro lo amo ibi to e ki nkan adami sori omi o ba ko de le ko daarin ki lo je ko mi o daarin awo owo be ori iklambu pe omi dori ko sale so bi te ka wo na ni pe nkan ti o ran yan lowo baba ni nkan o le pe ra yan lori ile nikan nigba ti wa lawon ti o ran lowo ninu ile ti nkan fi lo o ti kuro nu ile iyawo atomo nbe nu ile awon loku ti mo muse ile lo are ti so pe nkan bayi ni ja se o a le mo won o le mo ka owo le individual lowo
9: e je wa se si nkan
6: ama agbagi ta ba mo bi ta nlo
9: o ye ka mo
6: ta o ye ka mo bi ta tin bo se ki subsidy o pada ni kara le ti
7: Ame pa asoko ananu. Anything subsidy now. In that it go by. Any kan pe wole. Any kan pe wole ni inu eto wa ina ni pe se ton ba da subsidy pada sa won mo Nigeria o da in ta ran pada si ye ko bo si. Igba ile mo pe se party kini kan won. Se party kini kan won. Ton ma le po ti won ni si o papa pa won o ti ni kuro nbe won o ti yi soke. Ton ma wa ni pe nkan ti lo le won ni in ta won ran lowo lo nbe lowo awon. Ibi to e ka jo wo laarin ara wa ri nkan tan ta ale mi emi ma ni nkan isewadi abenu temi gangan lawon oja wa tojo ja wa yi te ba ji dawon bi kan ninu bodija laago marun sa marun wa bayi e ra nkan pe se awon kan yo ti e won to ju bayi lo se ata won to bayi leave lagbole ta gangan ti o jina pupo ton ma na ni jo marun marun marun gan te ba ti di oja cheaper price le ra won kan ten tan ten je to ba ri ko ti bo sawo awon ara bi bayi e wa mo ri pe yo amada bi transfer kilo de to free buy mo o si re da ti che to pe ani mo ri awon ti tun charge phone won tun ti ni association mo serious mo serious
9: se de ni keyo jo association ni se mo to ba wu ni
7: se mo pe won mo pase ni elomi ti o ni ti tun charge mo o no wa the friendless kilo ke mo eyin o mo je ipa mo junior yi
9: no je ara mi
7: ewo ni benefit omo eyan se addressing ko ni shop mo o si jori addressing
9: akunrin kan be ladugo wa ero ni lo ero kekere ni o ba nkan ti de lati gori ero nu awon ladugo ji won gbe
7: so
9: won le maji won fokan ke to jo wa file fokan bayi ero ni sise
7: mo kan be independent baba ni o n daju o certificate te doctor
9: yes now
7: o to ba ri o make re yo se nu 500 fun to ba lagbala 700 money 1000 money yo se e tin be legbe re tin se je 3025 o wa lo nfi awon eyan lo mu eniyan iyan ni se kini so n lo na ni o n lo to ti charge to charge o n lo fun eyan merin ko to pe yo lo le to ma si pa 4000 wo to do 3000 ma do 3000 ti lo e business to ni yen se ko pe to te 3000 si o pe ni sugbon afi fe nu ara wa yi pe ejale gaje sara la n lo Nigeria na tori to si fa na awole wa lo kuna to kan fe lo awon eyan yi ibi to e ko fin o lo won oji o se se ẹri pọrọ le ti n bọ bi ọrọ Eko ni isibayi ile ewe ewu fẹ kan 1.7 million naira awọn fa le gba awọn ma fi
9: se wa gba gba ma ko temi ki n gbale 1.5 ma si ko so ni adi
6: a ba jẹ ọmọ nde la n sọ wi pe o se se ko jẹ fowo ile omo da mare juru ni isin
7: ise
6: wo jẹ ọmọ nde la
7: n sọ rẹ wa o mo sọ ki iṣẹ ti ilowo la laaro yi lady kan pe ọkọ ẹ pe ba ti pe ohun o yen re kini ko wo se se ko mo bo lati kini tan don fran lohun re ni yen je ba kai de we yo owo le mo ki se ladugo
9: da gbe ti ni ki ma ma gbe owo le gas tan kan kan won ni ma gbo mo
6: a de ka o se lu
9: e ja do jide
6: oja pada nbo

0: this radio, me. That's 2FMT, we're okay.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#. Or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
5: It's about to go down.
6: Wait! Aww.
7: My love, what happened?
6: Before I marry you, the TV where you promise, the fridge in car, where they? Washing machine in car, where are you using my hands to wash clothes in 2026?
7: Cancel this wedding.
8: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
7: CDK?
8: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
6: So all those things don't already dey house?
8: Abba, since last month.
6: Pastor, continue the wedding.
9: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest. Normal market price. Download CDK today.
10: Visit us at Mokola Road, Veterinary Bus Stop, and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
11: CDK. Pay small, small. Live BB.
12: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí bá bari bẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pin sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ayé sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kò sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yìí pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn Southsand Property òrùlé fòtẹ́rùtàn.
13: Hours with God. Agbẹ̀rọ Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣèyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy. AKA Májẹ̀mú Àánú Ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Ojo bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ò ṣe o titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gọ alẹ́ ó yá ìròní wìtìwìtì ní mercy camp kilomita 18 Ìbàdàn Ife expressway Òsèǹgèrè Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìfọ̀nsẹ̀ Ọlọ́run alaye Prophet Abel Taiwo Ojo bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìfọ̀nsẹ̀ Ọlọ́run mi ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró de ọ̀ ń bẹ́ o.
14: Fún ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
15: Lo rayowa nitori po lowo lowo ti won ba tan po rayowa nitori dukia to po to ni okan ti balẹ po rayowa alafia logun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun ti se da laye na ko laye fi nse ni bi doti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to ko se mafoya to ba se bi eni rara tara re o se dede pinuloka yara re o veniton cleanser ni ko semu agbanugbade fogede gede aradanu veniton jagun labi panko pe ore ara tomade tagba tokunrin to obirin lo le lo osokunrin so obirin do pepe veniton cleanser at Maradam bi korosin Benetton cleanser kikide bogi ti o lotinu lafise korosin Benetton cleanser kikide bogi ti o lotinu lafise o tu akakri le taja ogun jake jado le Nigeria asi un wa lagbata fun Benetton cleanser pe number code demand 0034051533 0034051533 ilese emi one natural care lo se Benetton cleanser laye tun lo
16: Afiju waja wani bendeke. Obun waja pa shio shio. Obun shio shio. Nore wa afiju wale. Shibiton jale si unwa bojumo. Oti di wa odano ni kwenye ojo. Haji wale. Shukwa agbadu. Ora umi. Unwobe babo li suju titi. Lai bikita. Kadale suju agbara. Lai nani akoba ti okte nye yo. Ayika tumo toni toni. Unwa agbibi todo uwo. Ni mwe dagba soke iba ujo. Ajoti nrisibo wafu ufi. Unwobe bofino ni kwenye ojo. Oyo state rule. Of Law Enforcement Authority. Nketa tao. Ajati o sonu. Niki igbofiri olode.
17: No,

0: 32 FM 94.9.
1: So, Eka Bopada lati o Judy Oja, ikoni 32 FM lengbo, 94.9 ni Akaleka, Soro Ketente, Premier Mokola Mbadan. Agbaki, gege bi oro tan so, ati pi oro shilu, totun gwa ude, kambaye. Are soro, are tinubu soro yipi, lara awan ya, ti o gi anfa, ni awan, tuntu ti awan shiju. Awan ya, gugolo josu, ban, okani ti apari wa. Wọ́n ní àwọn apá àríwá ló jẹ àǹfààní rẹ̀ jù ẹdú apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà kí ni wọ́n fi sori ń bẹ̀rù tí wọ́n bá bẹ̀rẹ̀ bóyá bí ètò kan àbí ààtò kan báyìí bí wọ́n fẹ́ tẹ̀sán ẹ̀ wò ni àbí wọ́n fẹ́ kọ́kọ́ gbé kalẹ̀ apá àríwá wọn ti máa ń bẹ̀rẹ̀ yàtọ̀ sí pé ẹrù ẹlẹ́yàmẹ̀yà gẹ́gẹ́ bí nǹkan tí ààrẹ sọ nísìnyí pé àwọn ni wọ́n jẹ àǹfààní ààtò tó ń jù.
2: Apá àríwá kọ́ ni wọ́n ti ń bẹ̀rẹ̀ wọ́n ń ṣe káàkiri Nàìjíríà náà ni ẹ jẹ́ kọ́kọ́ mú ìdí kan wá rí Intausa fi yàtọ̀ sí àwa yàtọ̀ sí ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn tó jẹ́ pé àwa náà mọ̀ pé n ló ń fà tó jẹ́ pé àwọn èèyàn sáà ti lọ bẹ̀ yẹn wọ́n dùn bá ṣe ilé ayé papọ̀ tá má tiẹ̀ ti mọ̀ pé èèyàn tó náà ní nǹkan kan ṣe láyé ni àkọ́kọ́ rè tá bá mú nǹkan wá wípé kí o empowerment rè o kò sí Haúsá kan tí ò ní empowerment tiẹ̀ lọ lọ́dọ̀ àwọn èèyàn ní kọ́ọ̀sì tiẹ̀ ẹ tán fún ní empowerment bí i 100 tó gbé lọ yé lákọ̀ọ́kọ́ àwọn èèyàn tí wá ń bí agbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń ta kinní tí wọ́n fáwọn Haúsá Haúsá pé ìtàn fún o lè mọ̀ tó a tún wá negotiate pé ṣé wọ́n fẹ́ ta tiẹ̀ àwọn èèyàn tí wá ṣe lélẹ̀ owó nìkan ni wọ́n láìkì jù ẹ lọ wo gbọ́ àwọn èèyàn tá a dìbò yàn mélòó ní iṣẹ́ empowerment mélòó gangan ní mú padà nígbà tí kan mọ wíńdò ni ó ní lọ́ọ̀ òfin nìkan wọn ní káwọn ó ṣe
1: òfin mélòó ti wá ṣe nígbà tó débẹ̀
2: èdò ajé bí o ṣe ń gba constituency allowance kí ni ìtumọ̀ yẹn kí ni constituency project owó tán fún ọ òbítíbitì mílíọ̀nù tó ti gbà ó tún jẹ́ chairman committee lórí kíni ká lófin ni kí lóyún jẹ́ chairman lórí pé on aviation on roads on kíní kan sí mọ́ so kí wá láǹfààní wọn àwọn tiwa ẹbí wọn léèrè àwọn rẹ́ẹ̀pù wa ti lọ òun ìkan déńjò ni ó fi ẹran empower àwọn èèyàn mẹ́ẹ̀ ó fi yẹn bàwá.
1: Ẹ̀rọ ọmọ bímọ ẹ̀rọ ọmọ bímọ tẹ bá lé wọn méjì tó bá dìgbà lé ya.
2: Ìkádé tiẹ̀ òun ha pẹ́ẹ̀n pẹ́ẹ̀n lòun wá fáwọn èèyàn.
1: Ó fẹ́ sọ wọ́n di
2: ọmọ rẹ̀ yìí. Òun náà kọ́pì àwọn tí ń há wíbarò ní ilẹ̀ Haúsá tó kọ́ sọ́kẹ́ ọmọ márẹ̀jì fáwọn èèyàn. So kí làásọ ń bẹ̀ ni pé àwọn yẹn mọ̀ bó ṣe jẹ́ pé à ń fojú rẹ̀ pé ìfìrí ọ̀ni wọ́n àwọn wa ń lo ogun pé ọ̀dà power yìí o àwọn máa retain ẹ láti jẹ́ pé àwọn èèyàn wá rí pé kò sẹ́ni tó fẹ́ẹ́ dìbò wọlé ojú náà tì ní ọmọ wo fẹ̀fẹ̀ pé níbo wọ́n fì sí empowerment ọ̀kadà ó dáa kò dáa a máa ń ṣe ń gbà kan ṣáṣe máa ń sìn èèyàn mélòó ni gọ́ọ̀mẹ̀ntì fún ní ìtọ́mẹ́ntà pé dáa o wọ́n tà ní 1 million naira lásìkò tá a wà yìí ẹ̀yin ọlọ́kadà ẹ wá gbẹ empowerment ọ̀kadà 500,000 mélòó ni ìjọba state kọ̀ọ̀kan ló ti rà báwọn honorables wa àwọn senators wa tó ti ran àwọn onímọ̀rúwá lọ́wọ́ pé cng ti délẹ̀ yẹ wá gba mọ̀rúwá cng.
1: Ibo mélòó gan wọn ti ń ṣe afẹ́fẹ́ cng yẹn tí wọ́n ti ń ra gáàsì gan báyìí èyí tó bẹ lọ́nà bíbá tí wọ́n bá tò báyìí ẹ̀rọ gbogbo ń jà
2: lọ. ṣé bí wọ́n ti ríra àní kàn ṣe empowerment fáwọn èèyàn kó lè yàtọ̀ tó bá ti pọ̀ ó ṣeé ṣe pé ṣe bí cng lẹ̀ ń lò pé kó oyún tó báyìí náà mélòó làwọn èèyàn wá ń ṣe kò sí bí ẹ̀ sí ní láǹfààní gbogbo nǹkan yẹn ló pọ̀ bí ọlọ́pàá ṣe wá máa ń dà yẹn láàmú ń bí ṣé ń dà wọ́n láàmú nínú ọ̀tí bẹ́ẹ̀ owó unionism ṣé wọ́n ń gbà àwọn union wá pé laughter laughing kinní kan tówó mọ́tò wọn gẹ́gẹ́ sọ wọ́n bẹ́ẹ̀ nínú
1: owó tí wọ́n bá kàn bí báyìí tí wọ́n bá gbà bí àwọn tó àwọn ará bẹ̀ wọ́n sì máa fi pààrọ̀ ọṣẹ́ owó tẹ owó tí ìyàwó lè gbà mọ bí wọn sì ná lọ.
2: ṣàlàyé ìkẹfù nígbà yẹ cashless tójú tí wọn fẹ bó àwọn ọ̀nàrẹ́bù wọn sì lọ wá owó ń bọ wọn ti rówó wọn wá ń gbé fáwọn ọmọ yẹn pé ọyá gbà mọ fi ṣe bísínẹsì kó wọn bá dọ̀ láàmú ẹ wá ní wọn ń dìbò fún pé wọn gọ àwọn ẹni táwọn kò wọn gọ sí wọn ò gọ síbẹ̀ náà ọ̀nàrẹ́bù kan state ọ̀nàrẹ́bù for that matter wọn ní pé àwọn yẹn fẹ́ ṣiṣẹ́ ọlọ́pàá ó sì sponsor over 90 people pé ọyá ìkan sponsor 100 plus ẹ wá ní wọn sọ ga yín tí ẹ bá sàrúmọ járúmọ pọ̀ tí ìjọba ti mẹ́mẹ́ tó jẹ́ pé kẹfì láìjì ṣé yóò kàn yín ni ṣé ń jẹ́ òun yorùbá ti di IG last ń jẹ́ òun yorùbá ti ṣe lórí ológun last àwọn ọmọ yẹn wọ́n lọ ń pa wọ́n ní o ṣùgbọ́n ẹ̀sìn káwọn kan mọ̀ rú nìyí mọ́ ẹ mọ̀ wà lábẹ́ wọn náà ni mẹ́wẹ́ làwọn èèyàn wá dé nìsín empowerment wo làwọn status wa ti gbére tí gbọ́dọ̀ máa ń ṣe tiẹ̀ káwọn máa ṣe tiwọn lọ́tùn ìkan déńjọ yìí nìsín gbogbo àdúgbò tó gangan ń gbé ojú ibẹ̀ ò dáa kò sọ náà bẹ́ẹ̀ kò sí náà bẹ́ẹ̀ òkùnkùn bírí mu bírí mu ní family house yẹn sọ sáwọn táwọn dìbò fún náà kọ́ yẹn ni
1: Eshun bẹ ka mo kan si awon arale tori akoko wa ti lo 0705 500949 0809 70949 ilo kere +2349 06 2049 iseju kan fe eyan kan inu wodu te ba lo iseju kan igatan te soro e to si kini to fa ko mu okun yo inta baka ona ni ke ba wa dasin eshun enti si wa lo itakun ilu jara Facebook na e se wa ri 32fm949 fe yen ma fi awon awile ati ariwo yin so sibe ekaro
3: ekaro eku se o
1: ekaro sa
3: adura yin ogba o
1: amen
3: e gbo lori empowerment ten so le mi na fe soro ni
1: o ko yin
3: empowerment ta nilo bayi bayi lowo bayi ilo gbe epo yi ka ma ra liter kan ni 1500 awen na fish lawon o fa ra mo ti kidango ti kini Nigeria se fun e ba wa be o tun Nigeria lorun le ipoju npo
1: esun agbakin laarin iseju aye ogbon 30 seconds si Dangote la be ni abijoba apapo se bo loko ni Dangote
2: seri ati mo nso business in Dangote wa se o tori pe en to ni le merin to ti le ti e pa te lo ngbele onle en to le ba wa nbe o futa fun ni o tele o si awoda ni owo lo fe pa ki lo re ti awon npc ti won wa tan ja ajalasa ti won le sole ki le tan won ni aseyori gankan e lo ni won te ko fun Dangote ohun nigbati to wa na le gba ton wonju to ran ta lo kini o se ebi Dangote ko ebi jowa ni
1: e karo
4: ikana
1: e karo
4: anti sola o
5: yes ma e karo ma
4: agba ki mo kini
2: yes ma
4: 32 fm ni jona ya elizabeth ni latojo
5: se
4: lori e performance yen ni na fe ta si epo ini kan ba wa se ejo tori olodun ba won ijoba e ba ngbo ni da ko ga yo wa ran wa yen gan kan da pada o ti da ju o je pe yi lo pa gogo wa po e ri ti won ba je pe ko lo le ni si gogo n ti o won yi o ma lo le straight ni awa ra awon not gbadun ju wa lo o ri ko won ni not gidi ti isale n bi bayi o gbadun gidi gan ju wa lo ara ni azunyan ni sale yi ko jo tori olodun epo yi ni
5: hello
6: Ekaro. Yeah,
1: Ekaro. Yeah, sure. Ojo dada. Ekaro.
7: E ma kare kweto.
1: Ekaro sa.
7: Bra kitile omo ni.
1: Eshun.
7: Lato loko apata bado. Ani jolo ifa, o ki yin ekuse.
1: Eshun.
7: Agba ke ekuse o.
2: Yes sir.
7: Sori. Gbogbo nkan tagba ki so to so to je pari oro to iwo ni pari oro otito oro ni sera we eyan wa to ba fun won leyin eyin lasan wa won la ko to dodo wa bi to ba fi eyin ranyan lati boya lati ti o ju boya ju 10 kilometers lo wa ti pon gbogbo eyin yen la ko to mu dodo e problem ta ni niyan ari wa no de ti jade lo ari wa ibi ta wa be na lo ti jade lo seri koko be kan ti mo fe be ijoba yi seri gbogbo e ta ti ku so ye sakama je ni igi buburo le so eso rere e ko lori e sakama je ni emi ko de be ijoba yi ko jo o sanu wa epo to lo oke yi ko wa gboda si o ko to le se wa be o le pe Dangote ko ba partner ko de fun di crude oil ko de ma te pun wa fun wa di cheaper price kosi ko yo bo Nigeria di Dangote business lo de se baba le pe ko jo joko ra table wa ki lo fe se fu wa o ka ma fo eni kan bayi o ya kan bayi bayi ko ba se e ku eto ko ti ba jo loya ki sile
5: hello
6: hello
5: e karo
6: na mo para
5: o da
6: e ro lo si engine yen a mi ba so ti lo lo si be awon owo e mo le ka tan wa de Nigeria la jo wa o o ma tun ti ta awon eyan lo sibe se mo pe gas tele awon eyan fi be lo pa to ni pa awon eyan lo e pe ton ta gas ni se yi o ma tun ti ta awon eyan lo sibi CNG kini ya tun won ko so e ma de ka wo de ta de ton ma so pe kun wa da wo so ti di pada ibo won ti ru na bi so so ti tele se e ka ku ro bi ni kan la tin pa wo wole ni se won pa wole ko to won ba ta ti lo awon company ni ta bi ti gbo oro orile de wa le ori lori epo se ba nkan ti kon le ku
1: Mo de lo awon ro ade mi lati se business. Mo ti n consider awon ko ma lo. Ejun, tori akoko wa ni o. E karo. O ti re beje. Be ta ba le mu e kan si ki a to ma lo. Awon eyan wa lori ta kan ilu jara. Ma n gbe kini si. ojo ti lo alile lanfani ati mu aye kankan ba agba kin e ba adagbere fun ara lekin ba agba nimoran
2: ko pa ti e ki Nigeria le da ta ba na ba se daada e ri pe awon yen wa soro kan won ni awon gbadun ni not awa na le se nbi tori pe ta n se nbi ta ba wo daada e ta fin se ra wa po ju ti jo wa fin se wa lo won fun won lo nje ko fa awon eyan re o ko senu ile inu ile re kun awon kan jiya to won na ba se daada Nigeria o yi pada ojo ni ti wa o
1: ese abdurras raptori wa lori takan le jara rasida ta din tunu wa nbe e ma binu pe a le mo tori akoko we ti lo Daniel Spencer na wa nbe e ba kan ma fi je Peter Akinyin
5: Ifami ka to mo lo ka sare dodo lojo ebi oni funke olateju aya ola oluwa paul Akinyin lati gbogbo ikoni 32 FM latodo bi npe Fatoye na Akinyin dada happy birthday to you god bless your new age asegi shamodun
1: asamodun she plenty a ma nje cake o ba gbajule ti ba fi akareyin bo se peleko yoruba
5: atenu olosola wo bo lo ko bi
1: emi ni kunle fani yi e ko kale

0: àìmọye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Ojúmọ̀ òní tún mọ́ ọ̀yẹ̀ àlàáfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyágí. Torí bá méjì kọ̀, 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
2: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
3: Where did you buy it? CDK. Easy, yes easy.
4: Ekude de asiko yi ni bi gbogbo jake jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbo kan si nbe tori pe n to ti kale to ti kakoni e ti ma gbo nipa seed care eni le se kan ara oto to je pe won ti mu ke ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba nsoro nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia I se mo ma woran television ni abun yowu isoko àtàwọn kan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtirí àwọn kan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá tí gbọ́ pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDK máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé ẹ̀kú kalẹ̀
5: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímú ṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a wá bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tàbí máa ra bí sólà ìbátà kankan àtúntà ní CDK àtúwákù lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ mọ́ fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ́ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọn rò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún yẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tóní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK wò pé ẹni tó sanwó oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbàyé gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ́ san owó lọ síbẹ̀ tí má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ́ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ́ sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba tin download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se nwole bo se njade anfani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
4: office nigba te pe ni e pe kaka akiri
6: office wa ni junction veterinary ni mokola ni ibadan junction veterinary gangan le se mari office wa e le pe ti mokola yen si 07074543005 atoni office ni apata na ninu lepo sanctuary filling station opposite Fairwell supermarket ele pe apata si 07074603911 bako na atoni ni ogumosho ni shop 3 and 4 free mall shopping complex opposite former Nitel oni ewa ni Alajiki Road Taki Ogumosho ele pe wa si 07074857555
4: Oro le ti gbo wo reyan gbogbo eyin ti e nfe lati ni dukiya kan abomi to je pe e tin ro bi pe bo le se se ba oni kina won se bo si ona na re e tele won CD Care o di gba kan na e seun
7: CD Care there for you
8: oh yeah
9: Oje ti ku oni tana egun ti dowo 32 FM 94.9 Laughter House Orioke Tente Premier Makola Ibadan
10: Ladies and gentlemen
11: Turn it up
10: Okay
12: Hey Ibadan listen up
10: 32 FM just leveled up. We're now live at Blatter House, Premier Hill, Mokola, Ibadan. Bigger space, louder vibes, better experience. But it's still your number one station. Same hits, same fun, same 32 FM, but improved broadcast experience. Anyway,

mọ̀ pé o rọ̀ lọ́jà. Èyàn gbọ́dọ̀ fi àárọ̀ ṣeré o. Kú ojúmọ́. Aisha Adedokun Ajose gẹ́gẹ́ bí ìṣe wa. Ọ̀kẹ́ Ìdòwú Ìdòwú Ọ̀kẹ́ Aidi Nobu Ajose ni. Gẹ́gẹ́ bí ìṣe wa o. Àti àjọmọ̀ wá sí ti ìgbẹ́ ọyún ni. Gẹ́gẹ́ bí ìṣe ti wá. Tí a méjù Adébáyọ̀ ń ló kọ́ mi. Ó ta sinẹ́lẹ̀ yín olólùfẹ́ mi máa ń pè mí. Ali ló wà nídìí ẹ̀rọ láàárọ̀ yìí o. Ní ń gbé sókè gbé sílẹ̀ o. Tí ń gbé òkè tí ń gbé ilẹ̀ lẹ́yìn fi ń jìgà wa o. Ọjọ́ Monday la ń tún nǹkan kan wò lórí ètò yìí. Ọjọ́ Ajé Monday la mi tún nǹkan kan wò lórí ètò yìí. A ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n tẹra mọ́ṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa. Kí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣiṣẹ́ téèyàn ń ṣiṣẹ́ ọba mọ̀jẹ̀ á ṣiṣẹ́ bí àkúra. Ọba mọ̀jẹ̀ á ṣiṣẹ́ bí erin. Káwá mọ̀ jẹ̀jẹ̀ lérí o.

0: ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó bá di àsìkò tó ẹ kó fi hàn.
1: Bàbá mi ò ní o.
0: A ti fi hàn lágbára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àti ìyá tán pè wá. Wọ́n kúkú sọ èrò tí wọ́n. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni kò sí rọ́ńbẹ́ o.
1: Ogo ni lára o jẹ́jẹ́.
0: Àwọn tí ó sọ lérò wọn yẹn.
1: Bàbá mi ò jẹ́jẹ́ lọ.
0: Bá ń gbọ́ on point. Ale eyan mo se gan a eni mo se o mo good o ba good ju good ku da good e si lo
1: omo mi bo mi o ede yo bo le la
0: o wo yan le mo tun wa o mo ja yan si bi owo ni bi ise te yan ba nse ni
1: omo mi bo mi
0: Ọ̀tọ̀ ni mo mọ ṣẹ́ o. Ọ̀tọ̀ ni secret behind iṣẹ́ tó mọ̀. Tó le tètè pé owó wá fún ọ. Ẹ ló fi fà á tí táyé àti Kẹ́hìndé fi ń tata. Táyé ń tata, Kẹ́hìndé ń tata. Ọjà kankan náà ni ẹ ti lọ rí ń gbá ta ní ṣáṣá. Àmọ́ láàrin oṣù méjì mẹ́ta. Táyé ti ń go mọ́tò, Kẹ́hìndé ò tí ì mọ go mọ́tò. Àwọn ọ̀rẹ́ Kẹ́hìndé wá ń sọ fún Kẹ́hìndé pé àtáyé ti lògo ẹ. Ṣátàì náà ni ṣé bí náà wọ̀nà wọn náà ń tà. Níwà yìí táyé ti já ń tiẹ̀. Jíjá tó já ni wípé kìí ṣe wípé ó ń dúró sí ṣọ̀ nìkan. Ó tún ń sọ̀pláì ata fáwọn tó jólówó, àwọn tí wọ́n ní price ẹ̀. Ló gbogbo tó gbà mọ́mí ẹ rí ó ti ẹ̀ pọ̀ dáadáa ẹ máa ti ẹ̀ lélẹ̀ fún bíi 3-4 days kò ju 20,000 lọ ata tí wọ́n ní rà ju 5,000 lọ ní sọ ó ti gé ní 15,000 ṣé kò ní lówó. Gbogbo ṣẹ́tà ń ṣe pátápátá ó ní àwọn ibìkan tí value rí ó ti high. Báà jágbọ̀nsá ẹ fẹ́ o. Ẹ mọ̀ pé owó tá a mọ̀ gbẹ́ MC mọ̀ yàtọ̀. Àwọn ọmọ ẹ̀sọ́ là ń bẹ lọ.
1: Ọ̀rẹ́ mi tàgbẹ́ bá mọ́ bẹ́ lọ.
0: Àwọn yóò bì ń bẹ lọ́hùn. Àwọn ọ̀gá wa yẹn, wọ́n bá bì lé owó MC báyìí wọ́n gbà á. Wọ́n dẹ̀ fún yín, wọ́n máa fún wa àti ṣiṣẹ́ débẹ̀. Wọ́n máa ń já àyàn síbi owó wà ní. Iná fi ṣe pàtàkì tó ṣe kókó. Tó o bá mọṣẹ́ gan-an wá fìtẹ́ríba kún un ṣe dáadáa. Àwọn kan ló pọ́síbù kan fọ̀ ọ́ lọ́bi tó wó wà. Béèyàn bá jẹ́ télọ̀. Ẹnìkan ní ránṣọ president, àwọn kan ní ránṣọ fún gómìnà. Wọ́n wá látọ̀run, èèyàn bíi tiwa náà ni wọ́n. O lè fowó tí gọ́vnà ọba ń san fún télọ̀ wọn the same télọ̀ ní. Ọ̀pọ̀lọpọ̀ télọ̀ míì mọṣẹ́ ju télọ̀ ẹlòmíì gan kìí ṣe télọ̀ dìsáínà nítorí ọ̀nà tí ń pin nísìn yọkàn wo ti alì wọ̀ òun ni ó dìsáìn ẹ̀ yóò dẹ̀ wá télọ̀ yóò gbé fún tó pọ̀lọ́pọ̀ ló pọ̀.
1: Ènìyàn látọ̀ mí
0: designer gba intali iwo yi toke tile atowo material yes sir excellency se mo wipe aso ta gbodo ran fun yin yo ti ta enu fun excellency at least 500,000 ni e bere lowo ali how your material si gini to lo ku nbe boya nlo fi boya n to fi ran pe 5000 aba to ye pe the same thing to wa ina ni governor awon to ti e wa ni ariwa yen tan mo nsaba lojure of no kene kan in Borno state e pe intan itowo e lo fe wo won ti fi gbogbo ise yen sa ise yen bi 50,000 la ma se se ra so yen gangan at least a ma ra bi 300,000 ati seni eleni billing pa ali to gbon iyan ya gbagbagi lo bi o gbogun pa yo ko ra so fun re ni Hello Eli wa gba so yen Eli afokada wa gbe gba lo ni ba kan se toke kan o kan se se kekere kan si laya
1: o
0: man gbe eyan debe ni
1: ori mi ma de
0: le fi ma ri mechanic kan to yato si mechanic mi driver mi driver na pe o o be te elomi to je general manager bank mo igbe general manager bank yen debe e kan bolowo kawo ni driver yen won ti gbe debe nti e ni bi ise driving na ni o o jale o tori pe opolopo la ma wo pe se amiyu won gbe debe olujibiti o awon nkan kan wa to je pe won gbodo ri pelu e si won fi mo pe okay any yes entirely trust in him. Kedi ati ipolowo oja le baba ti lo ta pada de abo sori oro mi e ma gora yin mo ma nja yan sibi to la wa lenu ise te yan ba nse ni wa ja yan ni wa jo wa gbiyo de be yo ba se bayi yo ba rin bayi nkan ti o ti be jade re yo de mu result yen wa leyin na kon fa dua ti ami be je ase kere ati ipolowo oja bi nba

0: fa.
1: O ni oro kan to common.
0: Let's be right.
1: Ikanu awon olorin musulumi gan fi korin. Alhaji Wasiu Siddiq ko.
0: Ejo.
1: A se pamọ lo wa o, a se pamọ lo wa o. A se gbe kan o si o. A se pamọ lo wa o.
2: Se ranti. Ṣé o tún dé ti àmì yìí?
0: Kí bí tọ́ta bá gan sí Ọlọ́run bàbá ń tú gbogbo wọn yọ àyíndé o. Ẹ̀mí ajọ́.
1: Ibi tí ń lọ láàárọ̀ yìí ẹ máa kíyèsí dáadáa.
0: Ṣé
1: ọkùnrin ni bébẹ̀ tán tí ń tí ń lókù o.
0: Ẹ bá lè ní bá o bá a bá ní wọn là ń bá ní ṣọ̀tá mọ àyíndé o.
1: Kan mo tele mi bi ntin ba lo die die ti mi ntiti ti
0: seun pupa fun mi
1: ni temi bari yen da

0: bá lórin wọn sọ fún a lọrọ wọn ní àṣẹgbẹ kan kò sí àṣẹpamọ gbogbo n tẹ èyàn bá ṣe wọn lè yàn ṣe èyàn járì sí ti ẹ síbì kan pé èyàn máa kẹsàn ẹ wọn ló di dandan Diba. European country.
1: I've taken my son to America.
0: America. Wọ́lẹ̀n tó bá ṣe dáadáa, ó já receipt ẹ̀ pamọ́, á gba dáadáa. Wọ́lẹ̀n tó bá ṣàbùrú, ó já receipt ẹ̀ pamọ́, á gbàbùrú.

0: láti lẹ́jọ́ rẹ̀ yẹn pé kó gbọ́n
1: kó mọ̀ ní tí ń ṣe èyàn tasí wà gbàmọ́lẹ̀
0: bẹ́ẹ̀ lára wọn kan tó yẹ pé wọ́n dìdí wà á tọ́ ni kán fi lè bá tẹ́ẹ̀sì nǹkan tí ń bẹ lọ́wọ́ wọn
1: pé ṣó ṣà ṣó ṣáná a lù ní kó mọ̀ mí mọ́
0: gbogbo ẹ lọ bẹ yẹn àwọn tó jẹ olóṣèlú wa wọn láṣẹ pamọ ló wà àṣẹgbẹkùn sí sọlọ nàìjíríà wá yàtọ nítòótọ ni bọlọ nǹkan náà gbogbo wa ń ké pè àṣẹ pamọ ló wà àṣẹgbẹkùn sí àwọn tá à ń mú pọnkówó wa jẹ ńkọ ẹ owó tán ní kálòmí ò lọ fi ṣe ilé ìwòsàn ó ti kó jẹ owó ná ń bẹ lọwọ ẹlòmíín àṣepamọ́lẹ̀ sì ló wà ọwọ́ rẹ̀ ní òsì ló léèrè tá a wà yìí nínú ń sá fọ́tò ńlá ńlá sí orí lónìí kò yé mi mọ́ ṣàṣepẹ́ báwọn èèyàn ò ti máa ṣàṣegbé báyìí ṣé wọ́n sì ń fi pamọ́ sá torí tí mò ń sọ yìí ló mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló mú wọn ya gíran o ẹ lọ́sẹ̀ pamọ́ ló wà wípé àṣegbé òsì ọmọ yìí sì ṣe yáúyáú ó fi yáúyáú méèkì ẹ̀ ó ti á ní complain complain rẹ ti gbọ̀rẹ̀gẹ̀ gígẹ̀ èyí tí ń ronú pé àṣepamọ́ ló wà àṣegbé kò sí òkú ò lójú kan ebi ti ń pa ẹ sì ni ò mọ́ forí tì pé sọ́ra o àṣepamọ́ ló wà o ẹni tẹ́ ẹ ni ó máa ń sáré ẹni tó sáré ń jò ó ní ó ti sá eré gan nǹkan kan ò sì ṣe é ọ̀gá wa wọ́n sì ń pariwo àṣepamọ́ ni àṣepamọ́ ni àṣepé ni àṣegbé mọ̀ ẹ mọ̀ jídí sú ọ́fíìsì o àṣepamọ́ ni bẹ́ẹ̀ yàn jídí sú àwọn kan sì jídí sú ọ́fíìsì ti méèkì ẹ̀ àṣepamọ́ ni àwọn tẹ́ a ní ó ń ṣe é pamọ́ yẹn a expect pé kí n kò ṣe wọ́n kí kan wọn dàrú kò dàrú náà wọn ní no oníbìkan tí wọn ti ń ran ibo ni wọn ti ń ran.

0: Wani gbogbo nte da nwu eyan fi pa mo ni. Hello, eku oju me ti wa nbe. E ka aro o. O ko mi bo le tin pe yi o.
1: Awon ajo ko to ko le ba je fun
0: yen. Ami Olorun sa.
1: O pa tele le gbon daju se pa tele.
0: E ma seun.
1: E ri asun ko si mo le. O ti pa mo le. Ye wa ke je wa ke ji. E ye wa ke laye. O ti pa mo le. Yo ta ri le go to je. Yo to fun me je ri de, yo tin ba ra le nbe. Ọlọ́run obi mo. Àwọn òbí ẹ̀sán. O yìí sọ ẹ̀sán lábá abẹ́rù lára ọmọ. Ṣùgbọ́n bí ìbéèjì òkèpẹ́ta wà yìí ẹ̀yẹ fi rere ni o. Àtúbọ̀tán ló jà jù o.
0: Àtúbọ̀tán ló jà jù.
1: Bẹ́ẹ̀ ni ń gbà bún kálukú. Ọ̀rẹ́ bàjẹ́ o.
0: Ẹ ṣeun.
1: Àtúbọ̀tán àbí kò tiẹ̀ tó ní àti àtúbọ̀tán ti ń gbọ́ wa o.
0: Àmì ẹ ṣeun. Ẹ ṣeun.
1: Ó ta.
0: Ẹ ṣeun bàmí. Bàmí ẹ ṣeun. Adedeji kindi olami de good morning sir. Well done sir. E seun o. Sir Adedeji kindi. Imafoji e ka aro o.

0: genesis.
1: Ọpọlọpọ àwa tá jẹ́ youth ní ìsin.
0: Yóò bá ṣàmà, ẹyin ni jù yóò bá rábà. Ẹyin ni jù.
1: Bàbá ń bá wa sọ.
0: God exists.
1: Tọ́ ń bá wa sọ. Àṣepamọ́ nìyẹn, ń ṣe kinní ìpamọ́ ni.
0: Thomas Perede, alóyin lòun perede.
1: Púpọ̀ wa láfà, a ké kọ́rí, kò káyé.
0: Lòun perede, Elémi Thomas Perede, alóyin lòun perede.
1: Kò káyé. Àti ẹ̀fẹ̀ gbọ́ gan, àfẹ́ mọ̀ gan.
0: Ṣeré

0: ìdíje.
1: Àmọ́ bíi tí mò ń lọ gan láàárọ̀ yìí.
0: Bá lọ di
1: ẹni wípé.
0: Bẹ́ bá lọ di fa o.
1: Ẹni tó bá nífi ara ẹ̀ nìkan.
0: Bẹ̀rẹ̀ lóní òògùn. Ó foni. Ọ̀rọ̀ Ọlọ́run.
1: Yóò gbé àwọn ìgbésẹ̀ tó lágbára.
0: Ẹ tẹ́ tí o.
1: Kó pàjọ lójúgun ọmọ ọlọ́mọ kọ̀ọ̀kan. Kó ba gbogbo nǹkan jẹ́. Kó sorí àgbà sí kó tó kó lè rí àwọn èèyàn pọ̀ kò kàn.
2: Ọmọ
1: torí wípé.
2: Oyinkẹ máa jó ẹ̀yin bàbá ló bóyá.
1: Ó nífẹ̀ẹ́ ara ẹ̀.
2: Wọ́n ní gbé ọmọ ẹ̀dá.
1: Ṣùgbọ́n ẹni tó bá ń rotí.
0: Nígbà tí mo.
1: Ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn.
0: Bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe.
1: Irú ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ wípé ó yẹ kéèyàn ó ṣe jẹ́jẹ́ o. Ẹ wo mọ́mí wa ìyá ọ̀yọ́ tí ó pè láti ìdò. Wọ́n ní at 70. Tó tún ti ní plus nínú. Àwọn nǹkankan wà tí ń ṣẹlẹ̀ sáwọn táwọn mọ̀ wípé àwọn ò wọ́ọ̀fẹ́ sì ṣe pé àwọn tó bí àwọn náà ti ṣe. Àbáwọn tó bí àwọn tó bí àwọn. Torí pé oore kì í gbé ẹsẹ̀ kì í bùkú o. Lójú ọ̀pọ̀lọpọ̀ wa à ń ṣe é gbé ni irọ́ ni o. Ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ ilé ọlá ajó òní tó ti da ooru. Ọ̀pọ̀lọpọ̀ ilé ọlá ajó òní ti da ooru. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ojó òní. Ti ń rówó tún fi tọ́mọ. Tọ́mọ náà tún lówó. Ọ̀pọ̀lọpọ̀ ló ti wà láwọn ipò kan tó lágbára.

0: tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni Aishat Lawal mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ 32 FM lórí kan ní 94.9.
1: Ẹ lè wá disappointed.
2: Alúbàtà ń rẹ́sẹ̀ jábàtà onílùú dòdò ń fìdùnnú gbòwe àpọ́dúnú bẹ́ẹ̀ alúṣẹ̀kẹrẹ onágẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
3: 32 FM 94.9
4: Laughter House
3: orí òkè tètè Premier
4: Mọ́kọ́lá Ìbàdàn.
5: Àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32 FM 94.9.

0: ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ilé asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ iná ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ kan báyìí láti dá ẹ̀ka kan sílẹ̀ yìí tí yóò jẹ́ àkànṣe tí yóò mọ gbọ́ àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ yìí èyí tó bá ní ṣe pẹ̀lú ìjínigbé ìgbésùnmọ̀mí ìdígunjalè ṣíṣekúpani bíbánilòpọ̀ lọ́nà kò tọ́ àti àwọn ọ̀rọ̀ mìíràn tó ní ṣe pẹ̀lú ìwà ẹgbọ́ ẹgbẹ́ òkùnkùn àti àwọn ìwà ọ̀daràn míì ọ̀rọ̀ náà ló jáde ní ilé asòfin níbi tó jẹ́ wípé honorable Dawood Ọlálérè bí ó ti fi ọ̀rọ̀ náà tí ó fi tó ilé asòfin náà létí níbi ẹni tí ó ń ṣojú ẹkùn ìwọ oòrùn àríwá náà bí ó ti gbé ọ̀rọ̀ ń ka wájú ilé asòfin ọ̀hún ẹni tí wọ́n ń ṣe akọ̀ròyìn ilé iṣẹ́ rédíò 32 FM 94.9 ní ilé ọ̀hún òye níyì ẹ̀sán nínú ìjábọ̀ rẹ̀ iná ló wípé àwọn ìgbésẹ̀ yìí náà ni láti túbọ̀ bójútó ọ̀rọ̀ ààbò nípínlẹ̀ yìí kí ààbò kò lè ṣe bẹ́ẹ̀ kó túbọ̀ péye sí i ọ̀rọ̀ ti wá jáde báyìí tẹni tí ẹni tí ń ṣe adájọ́ àgbà nípínlẹ̀ yìí àti agbèfọba tó tún jẹ́ kọmíṣánná fọ́rọ̀ ìdájọ́ láti gbé ìgbésẹ̀ tó tọ́ láwọn ilé ẹjọ́ pàápàá jùlọ ilé ẹjọ́ tó jẹ́ ilé ẹjọ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti lè ṣe ìgbékalẹ̀ ẹ̀ka náà fún ìgbésẹ̀ kíákíá lórí àwọn ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn nípínlẹ̀ ọ̀yọ́ nínú ìròyìn mìíràn báyìí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti tẹ́wọ́ gba ènìyàn 70 èyí tí wọ́n ti padà wá láti ilẹ̀ South Africa nínú àwọn àkọlù tó ń wáyé tó jẹ́ ti ẹlẹ́yàmẹ̀yà ní ilẹ̀ náà ẹni tí wọ́n ń ṣe olùbádámọ̀ràn sí gómìnà ìpínlẹ̀ yìí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwọlé àti ìjáde àti ààbò nínú ọ̀rọ̀ rẹ̀ Ṣẹ́gun Adégòkè iná ló ti rọ àwọn tí wọ́n wọlé padà ọ̀hún pé kí wọ́n mọ̀ṣẹ́ gbà wípé ìrìn àjò wọn iná ló ti jẹ́ ìjákulẹ̀ àmọ́ kí wọ́n tún lo pípadà náà wá láti túbọ̀ gbé ìgbé ayé wọn lẹ́ẹ̀kan sí i bẹ́ẹ̀ náà nínú ọ̀rọ̀ rẹ̀ ló wípé wọn yóò dá wọn padà sáwùjọ náà láìpẹ́ láì jìnà bí wọ́n ti tẹ́wọ́ gbà wọ́n padà ní ìtẹ̀síwájú iná ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ láti mọ ṣe àwọn ìwádìí tó tọ́ dáadáa kó tó di wípé wọn yóò máa rìnrìn àjò kúrò lórílẹ̀-èdè yìí lọ́rọ̀ yìí wá pápá tó tutù sí i. Wàyí o iléeṣẹ́ ààrẹ náà ló ti kí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima kú oríire ọjọ́òbí ti 100 ọdún rẹ̀ bí ó ti júwe rẹ̀ gẹ́gẹ́ bí olórí tó ṣe ń fọkàntán tó sì ní ìfẹ́ aráàlú lọ́kàn ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu inú ọ̀rọ̀ ìkíní kú oríire rẹ̀ lónìí ló ti gbóríyìn fún Shettima fún bí ó ti ń ṣe ìgbárùkùtì fún nínú ìṣèjọba eléyìí ti ń bẹ̀ lóde lọ́wọ́ bẹ́ẹ̀ náà nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ náà ló wípé òun ní ìgboyà wípé Shettima náà yóò tẹ̀síwájú pẹ̀lú ìṣọ̀kan láti túbọ̀ mọ ṣe gbogbo tó tọ́ láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó tẹ̀síwájú sí i. Ó ti kọjá ìròyìn báyìí níbi ó ti jẹ́ pé ọ̀pọ̀ etí náà ló ti gbọ́ pé ẹgbẹ́ òṣèlú ti ADC PDP APM tó fi mọ́ NDC wọ́n ti ń gbìyànjú láti ṣiṣẹ́ papọ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 nínú àwọn ọ̀rọ̀ tó ti ń fojúlédè iná ni àwọn ìgbésẹ̀ ti ń lọ láti rí bóyá wọ́n lè yan olùdíje kan sípò ààrẹ látinú àwọn ẹgbẹ́ òṣèlú náà nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ẹni tó nímọ̀ nípa ọ̀rọ̀ àwùjọ Olúfẹ́mi Olúkunlé nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló wí pé ó ṣeé ṣe kí ìgbésẹ̀ náà wáyé àmọ́ tí àwọn ẹgbẹ́ òṣèlú náà bá ti lè gbà láti jìjọ fọwọ́sowọ́pọ̀ kí wọ́n sì ṣiṣẹ́ papọ̀ àmọ́ èyí lè ní ìpèníjà nínú ṣáájú ètò ìdìbò tí yóò wáyé lọ́dún 2027 náà àmọ́ tí àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n bá ti lè ta kété sí àwọn ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn tí wọ́n sì sora wọn pọ̀ bí ẹni kún wọn lè dàjítẹ́ iná ni ìgbésẹ̀ òun lè ṣeé ṣe fún wọn lọ́dún 2027. Lẹ́ka ìròyìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwùjọ báyìí níbi ó ti jẹ́ wípé lónìí nígbà tí akọ̀ròyìn ilé iṣẹ́ ti rédíò 32 FM tún máa yé lára to jade lo lati lo ri gbo iro ara ilu lori oro kan to ni se pelu eyi ti oludije sipo re labe ase egbe osele ti NDC Peter Obi to so lori wipe awon oloselu gan eni soro orile ede Nigeria eja gbagbo re ati iro ara ilu lori oro na
1: anything
0: she minister for olu ilu orilede yi yesam wike en lo ti wipe are Bola Ahmed Tinubu tin sere orilede yi ina ni ko ni agbara lati mo so ni pato ohun ti awon ipinle tabi ijoba ibile kankan ti won yo mo fi owo eyi ti won tewo gba gege bi afikun owo lati ara yiyo owo iranwo ori epo ti won yo fi se wike lo sisọ loju egun oro yi nigba tun soro ni bi eto kan ni ilu Port Harcourt ni selulu ipinle ti Rivers ni bi o tin fesi si oro kan eleyi ti eni to ti fi gba kan ri je gomina ipinle Anambra Peter Obi to tun je oludije sipo are ti o ti so lori oro bi won tin se amulo owo eyi to je eyi ti won ri gba latara yiyo owo iranwo ori epo wike ninu oro re n lo wi pe dipo sise ibere si odo ijoba apapo n lo ye ki obi ki o mo se awon ibere eli lowo awon ti won ba je lekun jekun papa julo lati ipinle si ijoba bile awon ti won fi owo ohun se

0: Ninu iroyin to tun fe fara pera awon mo orilede Nigeria kan na ni won tin soro lori bi o ti je wi pe yiyo owo iranwo ori epo ina lo je pe awon ara ilu ni won o ti bere si ni mo ri imo lara re gege bi o ti to bege ati wi pe lori oro owo iya lati owo ijoba apapo ati fontelu re lati ile asofin ati awon gomina je yi na ni won se bere wi po ye ko si mo waye nigba ti won ba akoroyin ile ise radio 32 fm soro ogundele olariwaju lori oro to ni se pelu bi awon morilede nigeria bi won o ti mo ne mo lara yiyo owo iranwo ori epo won eni to ni mo nipa oro awujo rotimi agbolu aje ninu oro re ina lo wi pe o sese ko gba asiko die fun awon igbese leka eto oro aje ohun o to di wi pe awon ara ilu won yo bere si ni mo ni mo lara re bo ti to ati bo ti ye
1: ikene ni wi pe kankan ati awon oloyibo ni oloyibo npe ni microeconomy reform ta ba se microeconomy reform o ma pe ka to rere to ma jade ni microeconomy reform ikeji ni pe opolopo owo ta fi tan ri igbese la fi san iketa ni wi pe owo nlo si ijoba odo owo to po nlo so odo ijoba ibile ati ijoba ipinle nkan to de won na fi se ewe loju ero temi mi ro pe ka da subsidy pa ni ona bayo o e ka wo ki la le se igbese wo la le gbe so pe awon to ji subsidy di won ni ma jimo igbese wo la le gbe kari pe igbese wo la le gbe ta fi ga bi se kari pe isovo ogun gugu nje osi to wa lori le de wa o lo nkan ti mo ro pe we igbese to ye ka gbe ni e ki joba wa po wo pe awon to je ton awon loyibo mi ni poor people ki la fe se fun won ka fi cushion effect nkan ton pass through e o ye ki joba popo se ranowo fun bo wa bi eto agbe eto ogbin tan pe agriculture o ye ki joba wa po wo pe ki la le se to je to irina pe ere ka se ka se ranowo fe to irina so that awon to ku die ka to fun wa le kan aya le ronu fun won e loju temi mi ro pe nkan to ye ki joba popo se
0: be no nigba to un na soro omo orilede nigeria to mo toro orilede yi mo mulaya re ibrahim akorede en lo wi pe won ko ti le so iredi gan ni pato ti won fi se afayo owo iranwo ori epo na ni bo ti je pe awon omo orilede nigeria eni won ko ni imo lara re rara ninu igbe aye won
2: pe ati mari tori mo ro pe to ye ki ijoba kokoko se ko to pe won yo subsidy kuro ni pe ka ti kokoko ri awon n to le kokoko je itura fun wa ko to di pa yo sugbon ni si ton ti e ti yo ko se o ye ki won yo n to to sugbon o ye ka ri ka ti mo lara ju bayi lo tori mo pe lo to awon gomina gboro to po si ju ti tele lo be na de la awon to n soju wa ni elegbimo asofin senate ni house of rep ni gbogbo won na lo gboro to po si to ye ko won fi tun constituency won se ju ti tele lo sugbon yo isi won ese be mo dowo na sile toro selu ti bere a ba yin se titi yin a ba ni se gba orisirisi la ngbo a do afi la fa yin elelo eyan awujo elo eyin ton lo gbogbo e won fowo se nsi tori pe selu ti nbere to ba ti ya won tun fo pe si tori pe selu nbere lowo lowo won ni lati ma fe nawo yen sita ma won fe na bo ngba ti won yo kini to wo ti won po si kilo ta won fi mo kiki rorun ko ba ara ilu sugbon ero ani ba gbe ya ba se nlo ton ba ni ife wa nto ton to to o ye ka mo lara ju bayi
0: ninu iroyin miran bayi eni ti o je oludije sipo gomina labe ase egbe osele ti accord ni ipinle oyo ori yomi amzat ina lo ti seleri lati duro lori ododo ati akuyawo ti o ba le di gomina ipinle oyo ni bi eto dibo gbogbogbo ti yo waye lodun 2027 amzat na lo seleri yi lasiko to se abewo lembe nkan ti ile ise radio ti 32 fm ti nbe ni premier hill mokola ni ilu ibadan gege bi oloselu ohun to tun je ajafeto omo eniyan ninu oro re n lo wi pe ti ohun ba le de gomina ni ipinle oyo ina ni ohun yo mu isejoba to munadoko lokukudun ati wi pe pelu eru olohun oba n lohun na yo fi sise ohun gege bi akosemose akoroyin n lohun yo tun ri daju wi pe ohun ko fi oruko ise ohun to je yi ti o je gbajugbaja to si ni lawujo kini ohun ko ni fi bi ere rara ninu oro re na lasiko to nse abewo won eni to ti fi gba kan ri je osise ni ile ise radio 32 fm na lo salaye ninu oro re wi pe ohun yo mo se awon toto gege bi akoroyin ninu irin ajo re gege bi oloselu ko ṣàtúgbóríyìn fún alága ilé iṣẹ́ radio ti 32 FM tó sì jẹ́ olùdásílẹ̀ arákùnrin Tunji Abioye tó fi mọ ẹni tí ń ṣe alábòjútó Peter Omo nínú ọ̀rọ̀ tirẹ̀ náà kò ṣàtú kí Hamzat ọ̀hún kú oríire gẹ́gẹ́ bí wọ́n ti yàn án fún olùdíje sípò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ti Accord tó sì ṣèlérí àwọn ìgbárùkù tí eléyìí tó yẹ fún olùdíje ọ̀hún. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ̀ ṣe ń gbọ́ láti iléeṣẹ́ rédíò 32 FM 94.9 ó ṣì mọ gbọ́ ìròyìn ní ilẹ̀ òkèrè abala eré ìdárayá tó fi mọ abala múlùú dùn ẹ mọyì kúrò bẹ́ẹ̀. Adúpẹ́pẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ẹ̀ ń tẹ́tí gbà wá ní ilẹ̀ òkèrè báyìí ilẹ̀ Iran náà ni wọ́n tún ṣe àkọlù ohun ìjà ojú òfurufú kan sí ilẹ̀ Amẹ́ríkà níbi wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ ṣáájú náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọ ológun ti ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n tún ṣe àkọlù ohun ìjà ojú òfurufú kan èyí tí ó ṣekú pa ọmọ kékeré kan pẹ̀lú àwọn márùn mìíràn níbi ètò ìgbéyàwó kan tó wáyé lẹ́kùn gúúsù Iran náà léyìí tó fà á bí àwọn náà tún ṣe dá ohun ìjà ojú òfurufú ọ̀hún padà bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ológun ti ilẹ̀ ti Amẹ́ríkà ni wọ́n ti wípé àwọn kò ṣe àkọlù náà sí aráàlú bí kò ṣe láti ṣe àkọlù sí àwọn kan tí wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àwọn ọmọ ológun ti ilẹ̀ Iran ní ojú òpó ti Hormuz lónìí ni àti ẹ̀jíṣẹ́ kan ti wá jáde láti ilẹ̀ ti Kuwait àti Jordan wípé àwọn náà múra láti tún ṣe àwọn àkọlù míì tako ilẹ̀ Iran. Láti abala eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ti PSG ni wọ́n ti ń kọ gbogbo àwọn ìgbésẹ̀ kan eléyìí ti ikọ̀ agbábọ́ọ̀lù ti Manchester City tí wọ́n ń gbìyànjú láti gbé bí wọ́n ti ń gbìyànjú láti ra agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀ èdè Nàìjíríà lóbìnrin Jennifer Echegini gẹ́gẹ́ bí wọ́n ti ń gbìyànjú láti ra agbábọ́ọ̀lù náà tó jẹ́ ọmọ ọdún 25 àmọ́ tí ó jẹ́ wípé gbogbo ìgbésẹ̀ náà ẹni wọn kò tí ì múbọ́ nínú rẹ̀ bó ti jọ pé Echegini ọ̀hún ẹni ó ti kọ́kọ́ wà pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti ilẹ̀ England tí ó ti darapọ̀ mọ ikọ̀ agbábọ́ọ̀lù ti PSG ọ̀hún lẹ́yìn ọdún méjì tí ó ti lò pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Juventus. Láti abala múlùúdùn níbi táwọn ti mọ figi gún ìròyìn àgbáyé wa fún títa sìkò yìí gbajúgbajà adẹ́rìn pòṣónú adẹ́rùnbí adédayọ̀ martins tí ọ̀pọ̀ mọ̀ sí d1 ló ti ń ké sí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí Tunji Dìṣù wípé kí lóde tí ó fà á tí wọn ì tí ì fi kélé òfin gbé very dark man d1 nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló sọ̀rọ̀ lórí àwọn ìtakò kan èyí tó wípé wọ́n ti fi kélé òfin gbé àwọn kan ṣáájú bíi blood àti tasha lórí bí wọ́n ti kọ̀ láti lọ rí dá àwọn ọlọ́pàá lóhùn nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n fẹ́ fi wá wọn lẹ́nu wò ẹwẹ̀ very dark man ló ti sọ ṣáájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun kò ní lọ tí àwọn ọlọ́pàá tí wọ́n bá ké sí òun d1 ló ti wá rọ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá láti gbé ìgbésẹ̀ fífi kélé òfin gbé very dark man náà. Àwọn ìròyìn tí ẹ bá fẹ́ fi tó wa létí ẹ tẹ̀ látẹ̀jíṣẹ́ sí wa lórí nọ́mbà yìí 0704-700-4949 tàbí kẹ́kàn sí wa lójú òpó ti email yìí at 32fmnews@gmail.com. Lórúkọ Mary Ojo tó léwájú àwọn tí wọ́n kó ìròyìn náà jọ Olúṣọlá Mọ̀ọ́mọ̀ lótú tó sì kà á sí ètí ìgbọ̀nyín ẹ ṣeun tẹ̀ ń gbọ́ 32 FM.

0: ma gbo won ayo nti o ma pa eleri e ni sunku.
1: Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ṣọlá olóyè Ajere

0: Ya. Ama Tom Koronilotta. Hello.
1: Hello, Saluma.
0: Hello, my castle.
1: Atimeri.
0: Sa.
1: E castle. Oki ba mo tan e castle.
2: Yes, sir.
1: E ku jome ta.
2: Gbogbo le nko o.
1: Ala fi anyo. Bola gade oloje de ni lo npe lati mo jojo sale famba.
0: Lati sale afa e ka.
2: Agbara sale afa I won ta si wa gan.
0: Won ta si wa gan. Won ba wa n gbe soke ni won pin sare budan kiri la la la.
1: E yo ri ni.
0: E seun, e seun, e seun.
1: Ba mo te fun mi bere keta.
2: Ki e ki ibere keta ni ke fun yin. Se gbo bi da da baba mi.
1: Bẹ́ẹ̀ni
2: sá. Ẹ kàn bá mi dárúkọ ìlú tí ilé ìwòsàn ìbò àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ dálẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ilé ìwòsàn ìbò àkọ́kọ́ lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tọ́jẹ́ tó ìbò.
1: Abẹ́ẹ̀kúta.
2: Abẹ́ẹ̀kúta. Bóyá bẹ́ẹ̀ ni bóyá bẹ́ẹ̀ kọ́ kétò tó parí àmọ́.

0: bẹ́ẹ̀ mi náà dárúkọ mi èmi ni ọmọ ọba lẹ́sìn lẹ́yìn peace láti ọ̀nà ara
1: the prince adúpẹ́lọ́dọ̀ ọlọ́pù ní bàjẹ́
0: ẹgbẹ́ the last house orí ní akúgbọ́n
1: àti ẹwà adépọ́sí sí wọn àmì
0: mo ní ìyà sí ó jẹ́ ìyà dọ́bà mi lónìí
1: ok
0: mo béèrè karùn-ún
1: in tó dẹ̀rọ̀ ni màá wá fún yín in tó dẹ̀rọ̀ ni màá wá fún yín
2: torí ẹ̀ náà ni
1: ìgbàgbọ́ ní ẹ fi yà sọ́dọ̀ mi
2: ẹ o
1: mo wá fẹ́ fìdí ìgbàgbọ́ wọn múlẹ̀
2: kẹ fi múlẹ̀ kó dúró ṣinṣin
1: báàmì o
0: yes sir
1: ẹ kàn bá mi sọ ọ̀rọ̀ yorùbá àti haúsá tó jẹ́ pé nǹkan kan náà nìtumọ̀ rẹ̀ ẹ sọ mẹ́jọ péré kí n má dà láàmú fún àpẹẹrẹ nǹkan kan náà nìtumọ̀ rẹ̀ fún àpẹẹrẹ yorùbá ò ní páálí haúsá náà ò ní páálí bóyá
0: alùbáríkà
2: ó dé ní
0: ọ̀gá
2: ó di méjì ọ̀gá
0: ọ̀kadà
2: ó di mẹ́ta
0: bàbá
2: ó di mẹ́rin ìyá nǹkan
0: even loving matter
2: ẹyin kan tí mo pa ti
1: ká
2: ẹ mo pa ti mẹ́rin yẹn mọ́ra àgbọ̀dọ̀ lẹ́rìn náà
1: ìbúlọ́bádé
3: hello, Gafaru Ladako Bomi sir.
2: Ah, Gafaru omo to gun odun.
1: Eh, ni o to jo beta.
3: Bomi sir.
2: Oda se papapa ta lo fe ba na ja Gafaru.
3: Auntie Mary.
2: Hey, Gafaru o. Oda. Mo no ba ibere je ngbo.
3: Ibere le kan.
2: Ibere le karun abi?
3: Bẹ́ẹ̀ni a.
2: Gafaru mo wa gbọ mi o. So mo nko ede Yoruba daada ni school. Nile eko.
1: O ma. Ibe o na se kabu kabu.
2: Eh. O nko ede Yoruba daada nile eko abi?
3: Bẹ́ẹ̀ni.
1: Mo ti like e. Mo ma npe daada.
2: Oya wa mo gbọ nti mo fe fun oyi. Ara kon gudu okunrin ogun ba mi fi ami si lori. Kò sí àǹfààní wípé wọ́n ràn lọ́wọ́ o Gafaru.
1: Domiremido. Arakangudu.
3: Domiremido. Mi do.
2: Oku ogun.
3: Remi.
1: To remi.
2: Remi ogun. Gafaru oni na lo mo. Oda ara idi ti o fi keko lori isare budon loni na nu. 0705500949 ipe kan pere ta fi dide loni. Hello.
3: Hello ma
2: e ka so. Yes ma. Oda mo na bi bu ko nu. Aha.
1: Bẹ́ẹ̀ni ọjọ́
3: ti rọ̀.
1: Gbogbo ilé ń kọ́ o.
3: Àmì ọlọ́run. Àdúpẹ́lọ́dọ̀
1: ọlọ́run.
2: Àmì.
1: Àmì.
2: Ìbéèrè kẹta. N tí mo wọ wájú mi, mọ́mí Habibu ó gbà.
1: Ẹja mọ̀ wo.
2: Ṣé ká mọ̀ owó bọ̀?
1: Mọ́mí Habibu máa ń tra
2: ìgbà. Wọ́n máa ń gbà o. Ẹ̀rù wọn ń bá mi. Ọ̀dà mọ́mí Habibu mo yí. Ẹ kò bá mi parí òwe yìí papapa. Ika àkàndùn kò ṣe é lágbẹ́gìrì. Ó yẹ parí ẹ̀.
3: Ẹni.
2: Ika àkàndùn kò ṣe é lágbẹ́gìrì. Ẹ parí ẹ̀.
3: Ika àkàndùn kì í lágbẹ́gìrì. Àwọn tí bá jọ ni a kì í gba aṣọ.
1: Ìfà pé mo ti wọ́n lẹ̀.
3: Àwọn tí bá jọ ni a kì í kí.
2: Mọ́mí Habibu ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ ti ẹ pàtẹ́wọ́ jẹ́ káwọn ará ilé ó gbọ́. Ó yẹ kí wọ́n pa káwọn ará ilé ó gbọ́ ni. Mami Habibu, mami, ṣé mú látọ̀dọ̀ yín?
1: Lọ́dọ̀ tèmi ń bì torí ijọ́ mi 526 naira. Ọgbẹ̀lélẹ́ẹ̀dẹ́gbẹ̀ta náírà dín mẹ́rin ni torí ijọ́ mi. Ọgbẹ̀lélẹ́ẹ̀dẹ́gbẹ̀ta náírà ó dín mẹ́rin. Léwọ̀n ṣègbọ́ àkọ́ irú ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà torí ijọ́ mi. Alàgbáyá ní Bona dálẹ̀ sí alàgbáyá ní Lábẹ́kúta láti ìsàlẹ̀ afá ẹgbàá. Èyí tó tún dàbí rẹ̀ oni oba to e pe won gbe adere lori lomo odun meji ke agbore kusi ni obi kechukwu of agbo ilu agbo ni lodun 1979 to tun da bi re iye ile eko varsity ta ni lorilede nigeria 339 tori jomi 339 to tun da be oba odun ti oba akoko ni orilede nigeria to je ti oba to re ilu ibodun 1904 ni o alake ilu egbo ba gbadibo kini o da pe ko ju ba lo lodo ti
2: o da won
1: ti sugbon ki ya desan ya lati do na arapaja ati Abbas Aziz lati sale afa ati baba to wa lati sale afa na ti won gba abekuta
2: abasola gbade
1: be ni ete atejise sori number ti won pe fun yin 080-561-44066
2: 1857 1857 tori ojo mi ika kodro se lagbegiri agbada ko se wo sode ni o tori ojo mi agbada ko se wo sode awon ibe mo fe dawun ibere to di se pelu gafaru
1: okay
2: tori ojo mi ara kon gudu okunrin ogun mo gbo mi o ara kon gudu okunrin ogun do mi re mi do tori ojo mi do mi re mi do re do re re re tori ojo mi se o ti gbo gafaru tori ojo mi ba mi eja fi gigun
1: to
2: la parti be on loni
1: ka to mo lo ka de ka ki awon eyan wa tin shatleyin feto loko lodo le loko nile yi ati leyin odi baba biola yali ali ilu anbo nile olomira jamari lohun amoriri yin o bẹ́ẹ̀ ni baba Charles Okala wọn láti Washington DC ẹ ṣe adúpẹ́ baba booksellers iná ò ní tán wo yín gbà kọ̀ọ̀kan títí di ọ̀sẹ̀ tí ń bọ̀ láṣẹ lérò àdámakọ̀ tó ètò yìí wá sí ti gbọ̀ yín lórí ìkànnì kan náà lásìkò kan náà bá a mọ̀tọ̀ àdèmọlá àdéjùmọ̀.
2: Adébí àti bàbá tó jáde ra mú sọ ni olúwa mẹ́rin ọmọ òjò lórúkọ tèmi.
4: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóun tàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbá. Ayé ṣebiṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: 32 FM, 94.9.
1: 72 hours with God. Ẹgbẹ́rún olóòrùn máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí méjìléláàádọ́rin pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy. Ekè é má jẹ̀mú àánú. Ọlọ́run tún máa lo bàbá. Prophet Abel Taiwo Ojo. Bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ó ṣe o titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣọ́ọ̀rù láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mercy Camp, kilomita 18, Ìbàdàn Ife Expressway, Òsèngere Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alaye, Prophet Abel Taiwo Ojo, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lu àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró de ọ̀ ń bẹ́ o.
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: What?
5: My love, what happened?
4: Before I marry you, the TV where you promised, the fridge, Uncle, where is it? Washing machine, Uncle, we have been using my hands to wash clothes since 2026.
5: Cancel this wedding.
6: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
5: CDK?
6: Yes, so I did pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
4: So all those things don't already their house?
6: Abba, since last month.
4: Ah, Pastor, continue the wedding.
7: Yourself.
6: Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today.
8: Visit us at Mokola Road, Veterinary Bus Stop, and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
9: CDK! Pay small, small. Leave BB!
10: Kòkòkò báyìí ńlá rọ́fà àdì tí ajá tí ó sọnù ní kí gbọ́ fèrè ọlọ́dẹ. Àdí afúkọ̀ lọ̀rọ̀ sí eléyìí tí ó lọ rí pàtẹ ọjà sójú títì. Ohun ojúrú wọn bá ti rí dandan ni kí wọn fara mọ́. Ẹni tí pàtẹ sójú títì irú wọn ní pagidínà àyíká tó dùn ún rò bójú rí ohun nílò àti bíbọ̀ giri ọkọ̀ nírònà. Iná lòfin kò mẹ́ni ọ̀dà, ìdà lòfin kò mẹ́ni ọ̀rọ̀. Àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbọ́fìnró nípínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law and Enforcement Authority ń ké tọ̀tọ̀. Ẹ mọ́ pàtẹ sójú títì. Ma, èmi ọ̀la àrọ̀, ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
11: Fún ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín, tẹ̀fẹ́ fi tó wà létí, ẹ pè sójú òpó yìí 0704-700-4949, 0704-700-4949. Bí ẹ bá rí nǹkan, ẹ̀rí dájú pé ẹ sọ, kí àyíká wa lè wà lálàáfíà, ojúṣe gbogbo wa ni.

0: ṣe rí n tó jẹ́ kí n kọ orin yẹn ni wípé a ní ká gba abẹ́rẹ́ àjẹsára kárùn kárùn má wọlé wa measles wà lárùn kárùn tá a fẹ́ kó wọlé wa ṣégédé ó wà lára àrùn kárùn tá a fẹ́ wọlé wa àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àrùn bẹ́ẹ̀ ẹni tó bá ti gba abẹ́rẹ́ àjẹsára yẹn tí yàgbà tiẹ̀ téèyàn dẹ̀ gbà fún ọmọ ó ṣeéṣe kọmọ yẹn má nì tí ó bá tiẹ̀ dẹ̀ ni ó lè má fi gbogbo ara pọ̀ ṣùgbọ́n ọmọ tó bá ti ní à lè dẹ́yẹ sí náà bí gbogbo ayé bá tiẹ̀ dẹ́yẹ sí àwọn tó bí ò ní dẹ́yẹ sí àwọn aráalé ò ní dẹ́yẹ sí níwọ̀n ìgbà tá a bá ti rí i wípé kinní yìí o kò ṣọmọ yìí tẹ́lẹ̀ a gbọ́dọ̀ wò ó lójú kọjá ọjọ́ méjì nínú ilé ọmọ ń gbóná lénì a ti fún ní parasitamọ́ asọpa afasọ̀nù lára ó dọ̀la ó tún ń gbóná ó bá ti ń kọjá odidi ọjọ́ kan ilé ìwòsàn ló nílò tá a bá ti tètè gbé lọ sí ilé ìwòsàn wọ́n á ṣàyẹ̀wò ara ẹ̀ wọ́n á wo kí ni tó mu tán bá ti mọ̀ pé nǹkan tó ń ṣe lélẹ̀ á rọrùn láti tọ́jú ṣùgbọ́n kì í ṣe wípé ó wá ní oògùn kan pàtó tí wọ́n fi ń tọ́jú àrùn èyí yìí ohun tó bá jáde ohun tó bá yọ òun ni wọ́n máa ń tọ́jú
1: ohun tó bá yọ
0: ohun tó bá yọ o irú bí a ṣe ní ó máa wúkọ́ àtọ́jú yẹn ó ń gbóná ìyẹn ó máa ní ìtọ́jú ó ń yọ ikun nímú àbí ó ti ní bí n tó ń pè ní àpòlù conjunctivitis gbogbo irú àwọn nǹkan báyẹn ò ní wọn á tọ́jú
1: ṣé ó ṣe ṣe kí àìsàn yìí téèyàn bá ti gba abẹ́rẹ́ àjẹsára ṣe ó ṣe ṣe kó múyàn alákọ̀ọ́kọ́ wà ní pé tó bá tiẹ̀ wá múyàn ṣé ó lè múyàn lẹ́ẹ̀mejì àbí jù bẹ́ẹ̀ lọ àbẹ́ẹ̀ kan tó bá ti mọ́ ọmọ báyìí kò lè múyàn mọ́
0: lọ́pọ̀ ìgbà ẹni tó bá gba abẹ́rẹ́ yẹn tí wọ́n gbà bó ti tọ́ àti bó ti yẹ kò ń ṣe wọ́n ṣùgbọ́n tó bá tiẹ̀ wá máa ṣe wọ́n rárá rárá kò kí ń le kò ní le ẹni tó bá ti mú nísìn ara ẹ̀ ọlọ́run ti ṣe àwọn nǹkan kan sínú ara wa tí ó máa ń dáàbò bò wá tó jẹ́ pé fún àwọn àìsàn kan àbí fún àwọn àrùn kan nítorí pé ẹni yẹn ti ní rí ó ti máa ní ìdáàbòbò yẹn tí ò fi ní di wípé a nì mọ́
1: ṣùgbọ́n
0: àbí tó bá ní kò ní pọ̀
1: wọ́n máa ń sọ pé ìgbà tẹ́ ń sọ̀rọ̀ nípa abẹ́rẹ́ àjẹsára tá a tún fi kọrin lẹ́ẹ̀kan pé ẹ má gba abẹ́rẹ́ o kéèyàn lọ gba abẹ́rẹ́ sí measles kéèyàn kan bá ọmọ kan níjó ní ìtògbà nígbà tó gbà báyìí ó wọ́ sí lẹ́sẹ̀ ni bọ́mọ wọn ò ṣe lè rìn mọ́ nù ẹ jẹ́ ká wò nípa àwọn nǹkan ìbílẹ̀ tá a fi lè tọ́jú ẹ̀ bí a téèyàn bá rí bí ewúro àbẹ́pọ̀ pupa tá a bá ti mú tá a gbó tá a fi ra ọmọ lára tá a fi tún nílò láti tún lọ sí ilé ìwòsàn láti gba abẹ́rẹ́ àjẹsára ni àti pé gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ kí ni nǹkan tẹ́ ẹ lè sọ nípa pé ká má gba abẹ́rẹ́ sí measles
0: ní ìwọ̀n ìgbà tí wọ́n bá ti mọ̀ pé kinní yìí o nǹkan kan ti wọlé sọmọ yìí lára láàrin 72 hours
1: wákàtí méjìléláàádọ́rin
0: wọ́n lè fún ní abẹ́rẹ́ yẹn ṣùgbọ́n tó bá ti di wípé ó hàn gan-an pé tó èyí leléyìí lẹ́yìn ọjọ́ mẹ́rin ò ní wọ́n tún lè fún torí wípé àrùn yìí àbí fáírọ̀sì yìí tó ti wọ inú ara mo ti sọ pé ara wa ọlọ́run ti ṣe ní ìṣe wípé tí nǹkan kan bá ti wọlé síbẹ̀ àwọn sójà ara ẹjẹ́ kí n pè bẹ́ẹ̀ tó máa ń dáàbò bo èèyàn wọ́n á dìde ogun débi wípé kinní yìí kò ní kọjá bó ṣe yẹ ṣùgbọ́n tá a bá tún wá mú ti ìta wọ́n ṣẹ̀ṣẹ̀ tún mú abẹ́rẹ́ míì tí wọ́n fi sí nígbà tí ó ti hàn gan-an méjèèjì tó bá papọ̀ ṣe mọ̀ pé ìkan ti ń ṣe nínú ara tẹ́lẹ̀ a tún wá mú ìmíì tí a ti ṣe the natural one ti bọ́ sí ara pé à ń bàjá a tún wá mú ìmíì láti ta tún wá fi sí ó lè fẹ́ pọ̀ jù fún ara ó ní àwọn èèyàn wa àwọn náà máa ń rí kí wọ́n tó wípé àìgbà táwọn gba kinní kan nǹkan kan ló ṣe nǹkan kan nǹkan ò ṣe nǹkan kan ó lè pọ̀ jù kó má wàá ṣe iṣẹ́ tí a fẹ́ kó ṣe mọ́.

0: mo ṣàlàyé lẹ́kan pé ẹni tí wọ́n bá ti kẹ́fin pé infection yẹ àbí kọ́ máa rò pé bíi pé ó dàbíi pé nǹkan kan ti wọlé sí ẹni lára láàrin ọjọ́ mẹ́rin tí ó dàbí ni wọn tí ìṣọ́ ó lè gbà tó bá ti di ọjọ́ mẹ́rin lẹ́yìn tí ẹni yẹn ti ní òun ló tún lè gba nǹkan kan òun ló tún lè gbà
1: ẹ ṣeun
0: dose méjì dẹ̀ ni ni vaccine
1: yẹn
0: so ó lè gbà
1: ó lè gbà lójú òpó ayélujára wa ń bí mú ìwà òye bọ̀dé wọn kí wa wọn wá ní pé àwọn bíi ẹ̀bẹ̀ bíi ẹ̀rọ ẹ̀sìn mọ̀rú ẹ̀ wọ́lá ẹ̀bẹ̀ ẹ̀rẹ́pẹ̀ mi náà ti sọ lẹ́ẹ̀kan bíi ká mú bóyá bíi ewúro àtepo pupa yàtọ̀ fúnyàn a nígbàgbọ́ pé tá a bá rí ẹ̀bẹ̀ eléyìí tó jẹ́ ti pé bóyá àwọn kan iṣẹ́ tí wọ́n máa ń ṣe ní tá a bá lọ mú tá a bá ti lò ó ṣáká òun lára ọ̀yà ṣó nílò kakulẹ̀ mọ́ tó dààmú bọ̀ nílé ìwòsàn mọ́.
0: èmi ò fara mọ́ yẹn o mo fara mọ́ wẹ́ ẹ̀bẹ̀ àbí kí ni ẹ ti pèsè ẹ̀bẹ̀ ṣe rí ẹ̀bẹ̀ bíi epo bíi òrí bíi ewúro bíi nǹkan kan ni wọ́n kó papọ̀ tí wọ́n bá fi pa ara ẹni yẹn bíi ká pé cream wọ́n fún wọn ní cream òyìnbó pé ẹ lo cream báyìí fún
1: kára ó dán
0: tí ara dán yíyún á dínkù àbí yíyún á dúró ìyẹn àwọn ẹ̀bẹ̀ yẹn wà fún tán bá fipá tó bá dúró nǹkan míì tí ó ṣeéṣe kó ṣe nínú ara ńkọ torí tó bá tara bá ti gbóná jù tí kiní ìbádẹ̀ ti wọ ara tó ti di pé ó pẹ́ à ń pẹ àwọn nǹkan kan ní complications àwọn nǹkan tó máa ń tẹ̀lé kìí ṣe measles nìkan kìí ṣe àrùn ẹyin nìkan tó máa ń tẹ̀lé oríṣiríṣi
1: àìsàn
0: ní ìgbà tí bóyá wọn ò tètè bẹ̀rẹ̀ ìtọ́jú àbí wọ́n ṣàti delay ìtọ́jú yẹn complications yẹn lára ẹ̀ ni a ti máa ń rí pneumonia ìyẹn ni òtútù àyà tó jẹ́ wípé ó lè wá di nǹkan tó lágbára ó lè mú ẹ̀mí lọ o encephalitis ìyẹn ibi orí brain ó nìyẹn ló ń affect kódà ó tún lè kò sí nǹkan tí ò lè dá sára ṣe mọ̀ pé ara pàápàá jùlọ àwọn ọmọdé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà ni gbogbo àjẹsára tó yẹ kí wọ́n ó ní nígbà tí ò tíì tó torí pé èyí tó wà lára wọn ò tó òun náà ló jẹ́ kí kiní yìí ló jẹ́ kó lè wọlé sí wọn lára tó fi di ogun ohun tí wọ́n padà ń gbé wá sí ilé ìwòsàn bọ́n bá lo ẹ̀bẹ̀ mi ò ní kán má lo ẹ̀bẹ̀ o ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ padà sí ilé ìwòsàn torí wọ́n lè fún wọn ní irú calamine lotion ní ìsìn ká fẹ́ fi wé bí ẹ̀bẹ̀ calamine lotion tán bá fi pa ara ọmọ yẹn wọ́n á ní tá bá ti fi ní kán pa lára gbogbo èèyàn tí mo tó ń ṣe tán bá ti rí then kò ní jẹ́ kí bóyá ara yíyún àbí lílé yẹn á ṣàjẹ́ kó wálẹ̀ díẹ̀
1: ẹjẹ ń fojú òpó ilẹ̀ díẹ̀ 0705 5949 tàbí 0809 7949 ilẹ̀ òkèrè +234 906 2049 láti bèrè ìbéèrè lọ́wọ́ màmá wa ẹlọ́ ẹ káàsán ẹ káàsán mọ́ ẹyin rédíò yín sílẹ̀ ó máa já fúnra rẹ̀ ló já ń bẹ̀ tá a bá ti pè wọlé ó ṣe pàtàkì fún wa láti yín rédíò wá sílẹ̀ pàápàá jùlọ gbogbo àwa tí à ń gbọ́ wa ta lọ́mọdé lọ́wọ́ àwa àgbàlagbà náà pàápàá àtàwọn olóyún wa yálà wọ́n ń bẹ nítòsí wa àbí wọn sí lákàtà wa ẹ jẹ́ ká gbọ́ ètò yìí kí a sì ṣàlàyé fún wọn ẹyin náà lè ṣe àyètò yìí lójú òpó ayélujára wa facebook àti youtube wa at 32fm949 fẹ̀yìn ẹ̀ láti kọ àwílé yín láti fi ṣọwọ́ ránṣẹ́ alájà ìgbà wo òun ló yẹ ká gbéra láti tètè máa bọ̀ wá sí ilé ìwòsàn tá a bá ti rí wípé a ti kẹ́fìn àìsàn mísùsì lára títí wa tàbí lára ọmọ.
0: níwọ̀n ìgbà tá a bá ti wò pé ṣe mọ̀ pé tára àwọn èèyàn bá ń gbóná lọ́dọ̀ tiwa torí bá ń fọyàn tán bá padà dọ̀ ọ̀sìpìtì tẹ bá ní ìjọ wo ló bẹ̀rẹ̀ àná náà ni àná yẹn lè tó ọ̀sẹ̀ kan àná yẹn lè tó ọ̀sẹ̀ méjì ẹni tó bá fẹ́ ṣòótọ́ ló máa sọ fún yín pé ó ti ṣe fún bíi ijọ́ mẹ́ta kan o a sì lo oògùn ó lọ o o tun sese wa bere mi ni jeta abi ni kini kan e wa lo ijeta
1: ipe yen oduro nbe yen elo e ka san bi
2: ere ka san
1: yes ma ma
2: opo jaba ko de o
1: yes ma
2: amo bo wa le ni lata tele
1: ah ese yes ma
2: aka wa la ti le ni wa na
1: ese ma
2: opo du la ti
1: ami ami ami ami
2: se mo se se ni o ti ju ba nlo aba o lo ti tun be ju be lo
1: ami ese
2: se mi fe bere ni se se yo ba mo pe kini ni ti ya munya so bo ya le yan o su wa wa di o mu lara
1: so so wa
0: ni ke lo yi ti wo ka o to ye ke ya lo te wa lo pe si tara ti wa nja yan ki le ya to lo lo mhm
1: yesun
0: eseun o odi bere e ma tun lo nkan kan mo ju
1: ke ma
0: lo si ile iwosan lo eni eyan ti lo piritin abi ki le ni won lo mhm ko ara ti wa nja yan je e pada lo to ye o awon yoruba so pe ti kini kan ba mo tele keyan o tete won ni o o to di nkan to ma wa po o so fun di eyi e le ro yi pe ki se measles ko lo joun e de lo ro pe ohun ni ko je nkan mi na e ma duro wo nle o
1: hello e ka san bi hello hello hello eh oju opo yen rin ba kan nibe o se bi eyan ba ti gba abere aje sara misusi so sese ko tun pada ni aisan yen abi aisan yen o le sowo mo lai lai
0: mo so na le nkan bi pe ti eyan ba gba abere aje sara ka ni omo kekere lo ti gba ni gba to ye ku gba to tun wa pada ni misusi ko le po ka lo ni
1: ko le sugbon sese ko mu
0: o le mu
1: okay
0: o le mu tori wo pe gbabere ajesara gbabere ajesara ton ba gba ni ibi toto ati ibi to ye na ni
1: awon bo ni ibi toto ati ibi to ye to ti ye ka gbabere ajesara
0: wo gbo ibi ti o je hospital abi ile iwosan ijoba bi ti ijoba labode bi ti secondary health facility bi ti tertiary institutions tertiary hospitals awon ibi ti o fokan bale niyan tori pe awon ibomi na won fun won o sugbon bawo ni won se se awon vaccine yi bawo ni won se se lojo si oni kaluku lo ni temperature to ye ki won o fi pamo oni kaluku lo ni bo se ye ki won o so pe won lo se yoruba mi ye ni
1: hello
2: adapun
1: eh ipe yen sa lo
0: o ni mo se so pe ti won ba gba nibi to to ati nibi to ye e mo pe ko nsina awon tan ba wa ni bande lo ma ni na dada opolopo vaccine wa de ni o ni bo se ye ki won store e o ni temperature to ye ko wa awon ti won de je wi pe boya mo mo nipa e abi mo ti wo ri bo se nse mi na wa ti won gun won se yoruba mi ti ye so awon yi ti o fokan bale o ni awon ile iwosan ijoba alabode secondary health facilities and the tertiary health institutions
1: eh ibere wa loju opo ayelujara nbi lati odo balogun gafar ojetola balogun ologun ofe o won ni awon aso ti awon eyan to ba ni aisan yin lara misusi bawo la se le toju awon aso won bi beshi ti won eh agbi awon ewu won awon aso won bawo la se le fo ngba te ti so fun wa lo to pe aisan to ma
0: ran ni mo so moro lekan na wo pe gbogbo n to je bi aso won bi beshi ti bi aso ti won wo eni to ba ma fo
1: okay
0: tori ki se pe gbogbo ele ma ni kan lo ma danu ki se laye ita wa ton ba ma fo won a fi awon apa kokoro fo
1: yesobe
0: won a de sa sorun to ba gbe dada won a lo ki won to tuntun lo nitori bi nkan se ri to ba je ni bibi awon ti won tun se ju advanced countries iru be o ti ma ni bi ru awon disposable to je pe tomo yen ba wo won lo sonu ni awon to fi sun disposable bed sheet na ni won ka gogbo e won lo danu oni bo se ma se lojo boya won fe sun ni boya won fe ko sibi kan ni boya won a bury e ni o sha ni bo se ma se
1: alagba kafa rapture won soro wi pe se o rorun se o sese fun eyin te je alejo wa te si je akose mose lati ba wa gba ijoba ni moro papa julo lati tun ba wa pakun igbiyanju leka itu lera ati wi pe eyin gege bi akose mose kini nkan te le so fun awon ara ile awon ton gbo wa awon iya lo omo awon alaboyun wa nipa gbigba bere ajesara ati irori awon gan gege bi ara ilu kini erongba wa si abere ajesara yi
0: e seun lati igba ti mo ti je omo kekere nurse ko to di pe mo ti e wa retire oni ati ma ri awon bi ambulance abi awon moto ti won a ma konrin nbe wa gba bere ajesara ti mo ko yen won a ma ko kakiri to ba je ni igberiko ni ti won ti mo pe ojo bayi ni ojo oja won ojo bayi ni ojo ti a ma ngun awon abere ajesara won a lo sinu oja won a konrin won a fi sensitize won pe e wa gba bere ni jo bayi nitori won mo pe bi won o ba lo oja e le fi tipa mu won wa si clinic kan wa gba bere won ma nse yen ijoba lo leto lati fun ara ilu ni vaccines iyen awon abere ajesara eyan kan o le lo ma dara nigbati ijoba ba de ti se nti apa awon ka ti won ra vaccine yi awon nkan to le je ki vaccine na sise dada mo ti soro ina lekan ina to da o gbodo wa ni gbogbo awon clinics hospitals ti won ti ma lo gba abere ajesara for good storage facility ti o ba si good storage facility ti gbogbo nko se dada a ma nso pe chain break lati bi ti won ti ngbe bo ko ti niye to ye ko je ni bi ti won ti lo gba ti o fi de odo awon ti o lo di end users ko ye ki chain yen o break ti o ba ti break authenticity vaccine yen o wa awa ta wa je araalu ti e ngbo mi atawon ti o gbo mi te le ba wa ba won soro ijoba ti sapa awon eleto ilera ti wa nile awa ta fe gba bere loku o tori pe ta ba ni won ma wa si ojule de ojule ati kapa to ba na pe agbodo nitori pe ki se pe awon eleto ilera yi ti po ya mora de bi pe o da eni to ba ti bimo sile boya a ma ba wo bimo sile ni to ma se domiciliary laye ojo si wa wa toju eni yen nurse yen agbebi yen yo ma lo ni le public health nurse o le mi
1: okay
0: mo se nurse mo se midwifery mo de se public health so I'm a public health practitioner ani apoti kan to je pe gbogbo nkan ti eni to loyun boyo fe bimo to ma lo pata lo ma ti wa ninu e teyan fi le lo se home delivery
1: okay
0: to je pe o le fun ni abere gan yen abere ajesara ni eyin igba to ba bimo tan sugbon iyen o fi gbogbo ara wa mo bayi o nigba ti o de ti simo to se pe ki se pe eleto ilera po jujujuju bayen na I'm broyin I'm beyin e je ka lo si ile iwosan nibi to ye ka ti gba abere ajesara ka si gba lasiko to to ati to ye nigba ti mo si wa ni service telomi ba de e ma ri agbomo odun meta wa wa ni agbomo odun meji abo abi nkan kan wa ni ko gba abere kankan ri o ko bo leyin ti nbo e gba abere ri se won so ni se won se ni orisirisi laye orisirisi awon awa wi ni won ma so pe won so pe kinikan lo ma sele won ni kinikan ni oni sele eyin o ba ti e wa ke bi wa na
1: eh mama wa oni fade kemi mola won soro pe omo to ba awon omo to ba ni aisan yi bawo la se le eh fun won lo nje how do we feed babies with our missus
0: depending on the
1: wawani what type of food do they take eh bi won se bere bere e da won lohun am e ja e ja hello hello e ka so o pa won ti ibere won
0: ojo ori omo yen o ma so fun wa bawo la se fe toju e to ba se omo kekere boya bi odun kan abi nkan kan ti o ti dagba pupo o sese ko ma le jeun ti o ba le jeun o ma pass nkan ta npe ni ng tube nasogastric tube o ni won fi ma ma fun ni
1: ounje
0: ounje boya ogi ni boya nkan kan ni won fe fun ni boya complan ni o ni won fi fun tare ba ti wa n bale si to ti le gba spoon dada won fi sibi fun ni ounje to ba se ni to dagba ju be lo ni won ma gba niyanju pe gbiyanju ko jeun ko se wa si fun ni drip
1: ese adupe gbogbo awon awile tin be loju opo aye lo jara yi o na ni mo gbianju lati mu leyo kokan ijeja ti gbogbo eyin te ba wa salaba pin ese won alu yin ni ogo enu balogun ojetola won ni agbadun idanileko lori eto ilera ti le ise yi ti won gbe kale won wa ni akiyawa alaja bashirat giwa ati atoku won ni ase pupo alaji ogunride marindoti awon soro wipe gbogbo lana pe a nlo ebe a n fi wora wa lara won ni ni lana ti imo isegun won ni ko se itewogba eje o ma dupe lowo mama wa alaja bashirat abiola giwa gege bi akose mose osise ileto lera gege bi mo ti wu bi ire fun yin lekan lagbara lowo olohun gbogbo se te se ni inaro ni je ni idubule aisan e se gan olorun yo ma wa pelu yin be na ni mo si tun dupe lowo mama wa Mrs. Onifade Kemimola e seun adupe nitori bi pe e sise abiamo ati mama wa alaja e se wa dupe nitori pe ba se pe yin wo wipe asiko ta kesi o je asiko perete da wa lohun lagbara lowo olohun lo ti ma ri yo ma wa pelu yin e seun pe na ni aki balogun gafar oje tola wipe won se gan adupe to koni ju bayi lo lori ito dokita ori afefe fun ti tasiko ta wa yi amo ko to di pe a dide oni ni ayeye ojo bi okan lara awon ololufe wa Mrs. Funke Olateju aya ola oluwa Paulu pe e seun ku ayeye orikadun yin e se opolopo odun layo ati alafia ife te ni si wa ati ikoni 32 FM lagbara lowo Olorun ku ni baje e se adupe to mama wa ko to di pe ayo da yin lori eto dokita ori afefe ni binu si wa rara loruko Alhaji Abdulatif Adiamo ati alagba Olatunde Dennis oni ka gbe kini kekere oni ka gbe kun yin pe ki e ba wa fi re ngbe e se go e ma binu
0: e se o aki awon ti won sete Alhaji Adiamo ati Abdul
1: alagba Olatunde
0: Olatunde e se o owo yin a ma roke o
1: ami e se o to titi ojo mejo ta tun pade lori eto dokita ori afefe Lucky Thomas o na ni olootu eto yi Harley onlope mi wole temi ti omo mi akeko wa Antonia o na lajo sise titi ojo mejo ta tun pade ibi oni sele se wa olubi npe Fatoye lo ko mi e seun ire o

0: ọ̀kadà ẹ wá ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ ẹ má wọrí ọlọ́kadà tó ń lọ iPhone 12 mi lọ mi ò yára.
1: This skit was performed by Goroso Ekiti.
2: 32 FM 94.9.

0: over the air or over the counter, we're the best medicine you can get.
1: 32 FM, 94.9.
2: 2 la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko akoko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
3: eto igbeyawo laye
4: ejowo eduro na jare
5: bi lo sele
4: ki won to so wa po nje oran ti po sele ri television fun fridge nko ero ofoso ise ile wa ma fowo ofoso nle ni 2026
2: eh ni tuto
4: ka sa so pe o ti ran won abi
2: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
5: e won lo tun je cdk e bayi
2: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
4: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti sara ya bi
2: ah lati osu to koja ni mo ti ra won
4: oluso agutan e so wa po
2: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dàdúdọ̀ wà download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDK sanwó díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
8: Ìjọ onílé kan tàbí dúkìá tó ń fẹ́ alámòjútó ìwọ ni wọ́n bá wí.
9: Ǹjẹ́ o fẹ́ bọ́ nínú àlùpàdà àti dá àwọn ejẹ́ǹtì abániwálé? Dúkìá yìí kò yẹ kó bọ́ sọ́wọ́ àwọn aláìlóòótó ènìyàn. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ southsandproperty.com níbi tí a ti ń fi ọmọlúàbí ṣiṣẹ́ ìfọkànbalẹ̀. A gbé àjọṣepọ̀ àwa àti àwọn oníbàárà sórí orúkọ tí kò ní ìdìbàjẹ́. Àwa kì í jẹ́ oníbàárà bí èmi rìn jẹni. Bẹ́ẹ̀ ni kò sí ìtanilójú ìkọ̀kọ̀ lórí dúkìá oníbàárà. Ohun tí ẹ bá ti rí pẹ̀lú wa ò ní ṣe wa. Èrè ló yẹ kí dúkìá yín kò jẹ fún yín kì í ṣe àgbàná. Ìdí náà rèé tí àwa fi máa ń ṣe òfintótó lórí ayálégbé tá ó gbà sílé yín. Ẹ yé yọra yín lẹ́nu. Ẹ bá wa dòwòpọ̀ kí ẹ ní ìfọ̀kànbalẹ̀. Ẹ pè wá lónìí sórí 0916-461-5000 tàbí 0911-555-005 tàbí kí ẹ kàn sí wa ní www.softsandproperty.com. Bẹ́ẹ̀ ẹ lè yọjú sí wa ní Laughter House orí òkè téńté Premier Mokola Ìbàdàn. Ẹ ò nílò láti máa yọra yín lẹ́nu lórí ẹni tí yóò gbàlé lọ́wọ́ yín. Àwa ti wà ní ṣẹpẹ́ láti bá yín wá ọmọlúàbí ènìyàn. Ààbò tó dájú ń bẹ fún dúkìá àtowó yín lọ́dọ̀ tiwa. Softsand Property òrùlé fún tẹrù tán.
10: Feel better about your life.
1: 32 FM, 94.9, the antidote to depression.

0: 32 FM 94.9
1: 72 hours with God. Ẹgbẹ̀rún ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣèyanu nínú ayé oníbojìpọ̀ ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí méjìléláàdọ́rin pẹ̀lú ọlọ́run ní CAC Covenant of Mercy. Ake Májẹ̀mú àánú ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Ojo, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe o titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, àgọ́ mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣọ́ọ̀rù láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù láago mẹ́gọ alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mercy Camp, kilomita 18, Ìbàdàn Ife Expressway, Òsèngere Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alaye, Prophet Abel Taiwo Ojo, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run mi. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró de ọ̀ ń bẹ́ o.
2: Fojúsùn rẹ ni kò ra lẹ̀tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè Ológun Ẹrú níjọba àbílẹ̀ Èdó nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tí ẹ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ 3,000,000, 2,000,000 àti 1,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu, fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, orí òkìtì ti Premier Mokola, ìlú Ìbàdàn. Substance Property, òrùlé fún tẹ̀tọ̀.

0: ìwé aṣọ iléèwé owó ìkẹkọ ẹgbọná ibùsùn kọ
1: ìyá mi irú ibùsùn tí mo sùn sí nílé àti sade ni mo fẹ o mú kà
0: o tún ná ọwọ náà ni jàre bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọrun àlàáfíà ó di dandan kó pe gédé nínú ẹ̀kọ́ rẹ̀ àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé oorun jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn ná ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí
2: Mocha, adding comfort to life since 1999.

0: Sidap Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sidap Supreme Noodles.
3: Ma wo mi bi mo se fe yin
4: mo ngba 32
5: FM 32 FM 94.9
6: Ari aki ipo e ka ba pada lati jojo 32 FM 94.9 kon ya derin posonu iroye ra lede yoruba na la ntu pale ege la pe lori ikoni tawa awa ni laughter house premier ori oke mokola tete ebe ni lu badan oke gajura won lo sapati wa mokola na wa anybody bi ti olohun gbe iseda wa si e n ba ti sun meye o ti mo ko ndu ri afopin ibi tawa awa ti n ba won ye gbe toroju window mi la won ye n gbe jojumo mo to pe oke gajoke lo kama tara wa right Ferrari
7: adoko
6: mo fi nkan kan leyin lowo ka to ro lekan lori iya te ko si to nbele papa julo lori oro ita fiti
7: se eje gbo ko mu na lati ori oro lamin kamara mo gba nigba wi pe ki se wi pe lodo temi pelu nkan to ye mi biko Chelsea gbianju gbogbo nkan ti won ni lagbara lati pari oro Malik Fofana lati pari oro lamin kamara lati nu ko yes Monaco sugbon Monaco duro lori oro kan lati aro anani ye ko Chelsea ti koko kowo lo ba won lori oro agba bolu itan de kowo tun lo si bi 45 million euros lati lo ba won wi pe awon fe gbe lamin kamara ku ninu iko yen lese kese ni ko Monaco dawo yen lu won laya wi pe awon osetan lati ta nitori wi pe in to wa lokan Monaco ni gbogbo gba yen ni wi pe ikan ninu awon agba bolu meji yi Lamin Kamara ati Folarin Balogun ikan nu won la won setan lati yonda loju oja yi won setan lati yonda agba bolu mejeji lojo ti transfer window ma close fun die yi ni azataro yin oro ti wo laarin ko Monaco atawon ati ko egbe agba bolu Everton lori oro Folarin Balogun Balogun de ti wa loju ona lati ma lo sile gesi ni gbogbo gba yen lati lo se ayewo are ninu ko egbe agba bolu Monaco so Chelsea ri pe won gba owo yen lowo awon Chelsea gba inu ko egbe agba bolu eso ma lo lati lo so Romano Kone agba bolu lowo awon mo bi ori de France to play fun France ninu je fe agba yen inu ko Roma lo tin play won lo ba iko Roma lati so won pa e won de se ni se wi pe tori awon to jala koso ninu ko Roma awon to ni ko Roma awon ara America lo ni won so eni mo ka awon to je to wa lati America na lo ni awon na ni ko Chelsea so awon igba ile nkankan won fi so ma America so ma America won ba awon koso ninu ko Roma so lori oro agba bolu yi Manu Kone owo de wo laarin awon mejeji tori apa bi kan na na si jo wa awon mejeji ri ogbon da si oro awon mejeji ge bi oyin se gbe lati orile ta lo wi pe owo ti wo laarin awon alakoso iko Chelsea atawon alakoso iko AS Roma lori oro agba bolu sugbon nigbeyin gbeyin nigbati won bi oro yi de to je awaju oluko ni iko AS Roma yen Gasparini fun bi oro idewaju wi pe agba bolu yi ma lo Gasparini yari kan le wi pe iko Roma n kopa ninu UEFA Champions League ni sa ta wa yi awon de n kopa ninu league ko si bi awon se fe ri agba bolu to ma wa ropo Manu Kone laarin wakati marun abi wakati merin to ku ti transfer window fi ma close ni time yen ibe ni wahala ti de lowo iko Chelsea to di wipe ko si ba se fe gbe Manu Kone mo oro de ti wo ngogo asiko ti mo nso lowo yi laarin iko Chelsea ati ko Man City lori oro Enzo Fernandez won ti gba wipe Fernandez n lo Chelsea fun awon wule mo lati gba transfer window ti sile to ti sile wipe Enzo Fernandez ma lo ni transfer window yi nkan ti won kan mo ni wipe so ma lo sinu ko egbe agba bolu ori Madrid ti Madrid de ti bota to si lawun ora iko Man City lo ku to wa Enzo Fernandez kan duro ni duro wipe ohun ma gbere pelu gbogbo nkan to ba wa nle sugbon Chelsea ma ma fagun lori wipe tori isowo ti Enzo Maresca fi finu ko Chelsea sile won se ni se wipe awon ma ba fa wahala won de ma ba iko Man City fa wahala lori oro yen no fi duro wipe 125 million pounds ina pada gba lo won to je British record fi iye ti Alexander Isak ina ba lo ni summer to koja ni ojo to je deadline day 125 million pounds yen na gba lo iko Man City lowo kan so nigba ti oro wo tan laarin awon ati iko Man City won pada lo ba iko Monaco wipe awon setan lati ra agba bolu Lamin Kamara ti Monaco lawon gba 45 million yen lowo won lawon setan lati ra ni 50 million euros ni time yen Monaco de bere sini da oro yen ro around the time yen na ni oyin lu jade wi pe Folarin Balogun ti fi o medical ninu ko Everton so ni kete ti oyin yen jade
6: part wo lo fe loro Folarin
7: won je ko di mimo wi pe won awon alakoso ninu ko Everton ri injury record ati awon kankan ninu ara e wi pe won a ro ni wo bi wi pe bobo e mama ni ifarapa lori kore abi wi pe o ma o possible ko je pe ifarapa e ma po so awon fe gboju ko nbe lese kese de ni Everton so won pa wi pe awon ma lo sinu ko egbe bolu Manchester United won lo ba Man U soro nipa Joshua Zirkzee so bon se lo ba Man U soro nipa Zigzi to je wi pe Zigzi bodai pe o tin wo laarin awon ati Joshua Zigzi sugbon iko Man U so fun won wi pe ni time yen tori bi ago mewa ali ana ni gbogbo oro ti mo so yi ni time yen iko Man U wo ni wo bi pe awon o le yonda Joshua Zigzi mo tori won ni replacement mi fun Benjamin Sesko Zigzi ni kan na na gege bi replacements to wa le so ko si tan si ma ri atamata si emi to ma play oro de ti wa nle laarin ko igbe bolu Manchester United ati ko kan lati orile de Netherlands lori oro Chido Obi Martin to gbe lati nu ko Arsenal won ti fe ran ohun lo ade won alaya lo won pada kede
6: o da e ba mi nu ayan na
7: okay
6: ti a ba so loye yin olode yinbo ma ni should we ask whether Chelsea are foolish enough lati commit blunder yen or ogbon agboju se Chelsea won gbojura won lo ri abi won sire lori transfer yen
7: ah mi o pe won gbojura won lo abi won sire ah iko Monaco kan pada lo ogma agbo iko Monaco kan pada lo ogma agba fun won ni in to sele gangan o iko Chelsea ori po nbo ni won fi je ki dare esigo ma lo tori won ti pe adeun ti wo laarin awon ti ko Monaco gba ka deun ti wo laarin awon ti Monaco na so fun esigo ko won ma lo won ti believe pe Monaco ni pada lori oro ti won so wi pe Lamine Kamara nbo won de ti feel pe awon ti replace lati le tele tele Chelsea gba pe Enzo Fernandez in lo o de wa lára nǹkan tó fà tí wọ́n fi lọ́ra Morgan Rojas.
6: Ẹ dákun ẹ má bínú kí ló tí wọ́n jàǹbá dé lórí pé ọjọ́ báyìí la fún Man City dà.
7: Eré pa ni mo sọ kíní yẹn náà nígbà
6: tí Chelsea ṣe eré nìyẹn.
7: Eré pa ni wọ́n ṣe kò ṣe rí n tí wọ́n sọ nígbà yẹn wípé àwọn òfin ikọ̀ Manchester City dọ́jọ́ Friday ọ̀sẹ̀ méjì sẹ́yìn wípé ìgbà yẹn làwọn lọ́rọ̀ máa wò pé kó wá ti dọ́jọ́ Friday yẹn àwọn ò ní yọ̀ǹda Enzo Fernandez mọ̀. Òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni wípé Chelsea mọ̀ ọ Enzo Fernandez àti Chelsea fúnra wọn mọ̀ wípé ọmọkùnrin máa lọ ní sọ́mà ẹ̀kan máa ti lè rí àdúró owó tó wà nílẹ̀ tó láti rí tó £120 million wọ́n ti mọ̀ wípé ó máa lọ. In tó kàn fàtọ́ bí ń sọ wípé wọ́n fẹ́ẹ́ tàn tètè wo níwò bí pé bóyá àwọn máa ṣe lè tọ́jú agbábọ́ọ̀lù tínú ẹ̀ òdù sínú kọ wọn ni ṣùgbọ́n everybody mọ̀ tẹ́lẹ̀ wípé Enzo Fernandez ò lè jẹ́ agbábọ́ọ̀lù nínú kọ Chelsea kán bá rí £120 to £125 million.
6: Àmọ́mọ́ ṣé Chelsea wọ́n lè scale ọdún yìí ṣé ìdẹ̀wò tí wọ́n rí Casido ti dínjú rí ẹ̀yẹ́ra lè má bínú torí pé a dúẹ̀ lórí ọ̀rọ̀ Chelsea tó pọ̀ o pẹ̀lú ìdẹ̀wò tán rí a rí bí Casido ṣe wọlé tó jáde àti rí tó wà lẹ̀ nínú kọ Chelsea. Àwọn kan ń wí pé Chelsea ò ní ìyọnu kankan lórí pé kò kù sí ìdíje tó pọ̀ tó ń fara gbá. Mi ò fẹ́ mọ ẹ mú láti àtúbáwò yìí lórí ta ti dálẹ̀ látorí ọ̀rọ̀ Kamara àti Fofana ẹ mú láti àtúbáwò yìí.
1: Lórí ọ̀rọ̀ Kamara àti ikọ̀ Chelsea lè mú bẹ́ẹ̀ pé ikọ̀ Chelsea mo pẹ́ téèyàn bá fẹ́ ta gba bọ́ọ̀lù nísansan gbogbo pọ́n ti ọkọ̀ fi deadline sórí Enzo Fernandez yẹn mi ò fẹ́ pé bóyá àwọn ó wú àwọn gan lọ́kàn láti ta gba bọ́ọ̀lù wọn. Nǹkan tó fáyé pọ́n dúró sórí price wọn yẹn pété pó jẹ́nu kan Manchester àti nǹkan tí Enzo Maresca gangan fúnra ẹ̀ tó fojú wọn rí. Láti pé mo fẹ́ sọ pé Enzo Maresca ó ní bìgínì nǹkan tó ṣẹlẹ̀ sí Chelsea ní sáà tó lọ tóbi ni wọ́n bára wọn ibi tí wọ́n bára wọn ẹ̀. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ikọ̀ Chelsea mo fẹ́ pé ikọ̀ Monaco gangan ló gbé Chelsea gógó. Tọ́ ipá àwọn gánà tán mọ àwọn èèyàn gbé gógó tán mọ àwọn tá táwọn náà máa ń play àwọn èèyàn wọ́n wá padà wá play Chelsea tó wọ́ sí ẹ̀. Bẹ́ẹ̀ wọ́n padà play wọn ni. Tọ́ ipá tó bá tí ò bá kí ń ṣe bẹ́ẹ̀ ni pé lóòótọ́ ẹ ti mọ̀ pá gábọ́ọ̀lù yìí ó fẹ́ wọ́kọ̀ náà wọ́n sì máa padà adé ikọ̀ Chelsea wọ́n fẹ́ lose lọ́nà méjì gbogbo nǹkan tí wọ́n ṣe pókè. Tá gábọ́ọ̀lù yìí ó bá padà lọ tá a tún padà tún lọ gbé new player mi ẹjọ́ ta ló fẹ́ bench tó fi jẹ́ pé òkè táwọn bá kí Enzo Fernandez àbí nǹkan ìtọ́ ló fi jẹ́ pé wọ́n dúró àti ikọ̀ Chelsea rán fúnra wọn náà gbọ́n tó pé tí irú nǹkan báyìí ò bá níṣẹlẹ̀ ẹ ti fi lẹ́lẹ̀ tó bá gbọ́ ṣe fi deadline sí lálàkọ̀kọ́ gbòkè ọjọ́ báyìí la fún yín dà tẹ́ ẹ dẹ̀ stand on it tí ò sí nǹkan kan tẹ́fẹ́ ṣe bó ṣe wà mọ́ rẹ̀ wọ́n respect Enzo Fernandez tó nà ara àwọn agbábọ́ọ̀lù mi ló yẹ pé wọn ò tí ì lọ́tán ti fún oúnjẹ wọ́n tún fẹ́ lómi jẹ sínú báyìí ṣùgbọ́n bó ṣe wà wọ́n sì fi jẹ sínú báyìí sílẹ̀ tí wọn ò fẹ́ lómi ara nǹkan tí mo fi rò pé ikọ̀ Chelsea wọ́n fi rò pé òkè agbábọ́ọ̀lù ìkọ̀bà fi lé dúró ebe bóyá ó lè dúró wọ́n wò tàbí ṣùgbọ́n nǹkan tó yẹ tó padà wá fọ̀ fún wọn náà tó wọ́n yẹn pé àwọn agbábọ́ọ̀lù mi tẹ̀sí ìbílẹ̀ pòkè ọmọ yìí ti bá bọ́ọ̀lù fún yẹn ẹ̀sùkú ẹ̀jẹ̀ kó padà lọ ṣùgbọ́n Monaco gangan ẹ máa rí àwọn náà rèé wọ́n padà lù sílẹ̀ náà méjì ni bó ṣe wà báyìí wọ́n sì máa fi ṣàjọ UEFA tẹ pé wọ́n sì gbọ́dọ̀ clear bí deficit eléyìí tí wọ́n níbo tó fẹ́ tó bí €60 million wọ́n sì nílò láti clear.
6: Ẹ ṣeun ìyá wa torí ọjọ́ ọjà torí ọjọ́ ọjà èmi ò ní lóyìnbó mi tí màá sọ torí mi ò fi bẹ́ẹ̀ gbóyìnbó bọ́mọ́mọ́ Yorùbá ṣùgbọ́n tí n bá kàlédè English màá conclude pé Chelsea foolish ohun tó ṣe wọ́n pẹ̀lú Robinho lọ́dún tó wọ Man City ló tún ṣe wọ́n lọ́dún yìí ó túmọ̀ sí pé wọn kọ́ láti bí àṣìṣe wọn àtìgbà wá ṣẹ̀ wá alọ́sójọjà ń padà bọ̀ wá tá a bá kó bẹ́ẹ̀ a bọ̀ sí bòmíì pàápàá jùlọ bí agbábọ́ọ̀lù lọ wájú orílẹ̀ Gabon tó jẹ́ ọmọ orílẹ̀ Faransé àti Gabon ìyẹn Pierre Aubameyang ó sọ pé òun ti fàdàgbẹ́ ètò rọ̀ ọ̀pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù náà ló ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ti fàdàgbẹ́ ètò rọ̀ 37 years ọdún mẹ́ta ó dín ní ogójì Aubameyang ó ti rìtáyà tẹ́lẹ̀ ó padà tún sí sọ pé òun tún fẹ́ gbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Gabon bọ̀wá ó sọ pé ó ti tán báyìí ó ń padà bọ̀ kó padà wá mọ́ ní 37 ìbẹ̀rẹ̀ lágbà wọlé 32 FM 94.9 kẹ̀dẹ́dẹ́rẹ́ pósonú alówà ń bọ̀ wá ikú kalẹ̀ o.
3: Ma wo mi bi mo se fe yin.
4: Mo n gbo 32 FM.
5: 32 FM 94.9.

0: Fún ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ fẹ́ fi tó wà létí, ẹ pé sójú òpó yìí 0704-700-4949. Bí ẹ bá rí nǹkan, ẹ rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà, ojúṣe gbogbo wa ni.
1: So èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Jọwọ, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoo níbi tí CDK ẹ̀ wà.
4: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
6: My people just to work hard. Dreams and challenges motivate us.

0: Padda one is it should be maybe 38 years. He let you walk with
1: me. Mila no play 39. Tamaso African players were 39. Come on, so I'll be still loyal.
0: A machine mistake.
1: Mumbai is
0: possibly a come on, so be down you be seen beside me. I'm with the major you or in that view.
2: Okay, I will squad it. I will squad it. Sending guy. Kayoa, Gulibali, Gulumbe. I want my Jim Kodabi Manamana. I will squad him or go here now. Kuleti mo mamra batiwa
1: unwai
2: kuleti mo mamra batiwa si ni just go data toy kagbebe yo ya mo den oroju koja oro
1: eje so yo wa
2: Mazao you wa okay nigba ta so awon pressure me lo no wa ni ko tun mo pada bo Mazao yi bo se se ta seun ni
1: e ka bi o wa mo omo
2: chan ka bi so awon kini yen o lo be yen mo kuleti kameru o se mu Abubakar wa ka tutu mu wa
1: Abubakar
2: e ka tutu mu wa boya won gba bodu mo polu ko ri be yen mo so to ba je pe mi ba ni to je mo ba ni elomi n to ba fi wa le mu won to je won wa ni lo re won le fi si arin coaching crew e wo ya ani lo re mo bo to ba yi wo te ba won gas yi soro ifu to ba je mi gan la bi mo yan gini mi o ni nkan kan lati ba won se mo dede bi to ba de yen o ti da ba won oni lo lati ba nkan so nkan kan mo to ba gbe messi do pa je nne le do sumo messi ni mo ni lo pe pada le ngba to lose copa america e to lo ti mo
1: bo lopolopo gba it ku en ta nwo gere bi alaanu ki je ka mo pe a lo lore mi ni ka
2: kan
1: all right e seun sporting director
3: atokun
1: my humble ferrari
3: yes sir
1: transfer ti pajude
3: ben
1: epl ni major wa ni nigeria iyoku ayaba ni because anglophone country ni wa kaluku ti ra nti ora ti ota nisin ninu karakata ti egbe gbabodu gbogbo se se pe tele jile ati nsoro emi so lana wi pe Everton afiko folarin ara oni EPL ninu ta ri pelu Man City saju akoko ti karakata penu dey mo so pe Maraska wa lara won ti o ni nira bo ni wiwo karakata ti kaluku tun se lẹ́nu bí fèrèsé ṣe padé ẹ jẹ́ ká wo ohun tí kálukú ná ìtọ́ra àti tí kálukú ní ní àká láì ṣègbè lórí ẹgbẹ́ bọ́ọ̀lù tí mò ń ṣe àtìlẹyìn fún ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé tó o bá ti ń sọ pé tíìmù tí mo tẹ̀lé lélẹ̀yìí ò ṣègbè iṣẹ́ òye wọn ni o iṣẹ́ òye wọn ni bọ̀ ní orí ègé ní 32 FM 94.9 Laughter House Premier Hill àbá ń ṣe bá a ṣe rí ni láì ní fi ṣe pẹ̀lú ẹgbẹ́ tó ń ṣe àtìlẹyìn fún pẹ̀lú kárakátá ti kálukú ṣe nísìn àti tí wọ́n rà ìtò bẹ́lẹ̀ àti tí wọ́n rà àti tó lọ́nù ìpàgọ́ kálukú tá lẹ̀ wò bí ẹni pé tó bá dojú délẹ̀ ó tún ní àfẹ̀yìnsí.
3: Àwọn àkọ́kọ́
1: ó lè má jẹ́ nìkan ní ìpele tẹ̀yìn gbé.
3: Àkọ́kọ́ ikọ̀ tí mo rí nínú ikọ̀ tó ṣe wípé ó ti ra agbábọ́ọ̀lù dáadáa ó dẹ̀ ti ra àwọn agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ sọ wípé ó lè fẹ́ gbọ́kànlé arúfẹ́ irú ẹ̀ ni kò Manchester City. Because lóòótọ́ náà wọ́n pàdánù agbábọ́ọ̀lù bí Rodri tó gba ìdíje tó gba Ballon d'Or pẹ̀lú ikọ̀ yìí tó gba ìdíje League Legacy fún wọn lómi àwọn tó fi gba Champions League kan dondo tí wọ́n gbà ṣùgbọ́n láti lọ gbé agbábọ́ọ̀lù bí Enzo Fernandez wá láti gbé Ayub Buhari bó tiẹ̀ jẹ́ pé ọ̀dọ́ léńjeléńje ni agbábọ́ọ̀lù yìí ọmọ ọdún 18 ni ṣùgbọ́n gbogbo alárí nǹkan tí ọmọkùnrin tó nígbà tí àwo kojú orílẹ̀-èdè Brazil nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé àtàwọn tó bá jẹ́ pé ó ti ń tẹ̀lé láti inú Colli ní tó ti ń play lórílẹ̀-èdè France wọ́n dẹ̀ tún bí Elliot Anderson wọ́n ní agbábọ́ọ̀lù báyìí nínú tíìmù yìí so wọ́n ti replace àwọn agbábọ́ọ̀lù mẹ́ta àwọn agbábọ́ọ̀lù yìí lọ́wọ́ àárín ìpẹ́lú àwọn agbábọ́ọ̀lù mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ti fi wọ́n replace Bernardo Silva àti Rodri tó lọ irú àwọn agbábọ́ọ̀lù bíi ti Janiro Inders náà lọ àti Nico Gonzalez lọ́ntòótọ́ but still ẹ máa wo níwò bí wípé àwọn èèyàn wulẹ̀ kì í ṣe àwọn tó wulẹ̀ máa ń bẹ̀rẹ̀ fẹsẹ̀ wọn ṣe ibì kan tí Enzo Maresca ti máa ń fẹ́ play fẹ́ tó wà mọ̀ láti inú kọ Chelsea even láti inú kọ Leicester City ara nǹkan tí Maresca fi máa ń fẹ́ lo agbára tó fi máa ń fẹ́ bẹ̀rẹ̀ bọ́ọ̀lù láti ṣe gbà ẹ̀ òun ni ọwọ́ àárín náà láti nírú agbábọ́ọ̀lù mẹ́tẹ̀ẹ̀ta yìí láàrin pẹ̀lú Ryan Cherki addition gidi ni fún wọn náà sì nkẹ bá tún wá wọ́wọ́ iwájú wọn kò sí anybody anywhere lágbàáyé tẹ bá nírú atamátàsí bí Erling Haaland ogun ni fún ẹ wọ́n tún wá lọ gbé ìdáyè wá láti inú kọ Everton ẹ lọ wo top 4 àwọn tó méje jù tó gègé jù nínú ìdíje League Legacy ní sáà tó kọjá Jeremy Doku lẹni àkọ́kọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì Liman Ndiaye tinú kọ Everton ní sáà tó kọjá Man City gbé Semenyo ló wà ní ipò kẹta ní sáà tó kọjá yẹn ó wà nínú tíìmù yìí so àwọn wingers wọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n lè ti ege bọ́ọ̀lù lára wọ́n dẹ̀ lè create chance láti ẹgbẹ́ wọ́n lè má lè jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n lè score púpọ̀ because Semenyo score goal tó pọ̀ ní sáà tó kọjá ṣùgbọ́n láti ìgbà tí ó ti di bẹ́ẹ̀ bí àti inú oṣù kẹrin àbí inú oṣù kẹta bo se mi awon deku bo so se mi se awon ran lowo kokan Jeremy Doku jigba ti sa to koja ntenu bodo lo won de tun ni wound aye yen pelu alade waju ogun lo je won de ni asole bi won ni asole bi bi Donnarumma loju le so Mori Man City de nikan to se ri pe won se to po loju oja leyin Man City mi ri kankan ninu awon iko to je top 6 team to se nkan mi leyin Man City nikan mo le so wi pe o sign player sibi to ti need the player fun iko Liverpool won ko attacker jo e ba nbere pe kilo wa midfielder ti defense line won o si nkan kan besa ati defense line Liverpool because looto ni won ni ran gbo lu bi Giovanni Leone won ni jacket na lo gbe wa won de lo bi ara ojo wa but right back ati left back yin ko ti si nkan kan be ife se won se tan gba lopin ose to koja oju iko egbe agbabolu AFC Bournemouth abi tan no play ni o lojo Saturday to koja tan wo mi bi yi
1: tutu
3: tan da tutu pelu AFC Bournemouth ninu fese won se yen o McAllister ati McAllister Szoboszlai ati Fernand Beatty lo play ni midfield ko si defense midfield kan o ton ni pe won ni Ryan Gravenberch but on ni ke mi o le gbe kini yen fun iko Chelsea ti won emi na mo le so pe Chelsea na se signing gidi because if the kan to ba ye pe won pada short laarin pelu agbabolu merin pe to seku lo wa rin gugun won ni but isowo ta won meteta tun won ni lo waju yen Rodgers ni o ko pama na ti ji pada ati ja opedu to fe bere season yi
1: defensive midfielder
3: the best nine won logun ati defensive midfielder ti won ni
1: eshiosa
4: aseju ni ka gbe radio mi 32 fm ti wa oke
1: awon ma ninu oro ti sporting director Sutton mi o nejiyan mi o ni segbe lori ibi ti sporting director fisi boya be lori pe Man City loni depth to po boya ni itako mo fe ke segbe mo fe ke wa elomi to sumo Man City to ba pe be le gba fun sporting director lori pe Man City lo na lo ni anito ati ani seku mo fe ke tako mo fe ke sumo mo fe ke segbe lori en to sumo
5: ma je ka ma paro tan ra wa je looto ni awon signings ti ko Manchester City se especially ni owo arin gugun won yen ta ba calculate awon meteta ti won gbe lo wa arin ta ba so pa Anderson ta so nipa Buadi ta tu wan so nipa Enzo Fernandez owo yi e je ka wo laarin gugun ye ti won ma ti da ba ti e ni worry feed gan bayi awon yen go ti ma ba gbe calculation le lori sugbon wa je ka wo bayi pe iko Manchester City pe ibo gan ni awon like squad depth awon agbabolu ele ti won gbe looto arin gugun na lo po je pa awon agbabolu won ti kuro ta ba so pe bibi ru Bernardo Silva ele to lo sinu Real Madrid bakan na re Rodri to lo sinu iko Barcelona e je ka wo awon agbabolu awon to je pe yes won ti ba won bo ti pe ti pe ni sugbon bi demi wa pe iko Manchester City ti won o se nkan si ona lo weyin te podo yemi o mi fi bere ti Donnarumma to e pe lati gba to ti denu idije league ile gesi in to se ninu ko PSG ohun ko lo se e mo le ade ti pe most of the team to ba je pe ball le gbe fun Donnarumma so po ti wole ni ko si nkan kan be bo bo se wa wa bayi pe ki ma ge yan ma so po ke e temi tun le mu ti mo tun le mu pe yes squad de ti bu imu gbe boya won je defending champion bi nkan iko ma iko Arsenal iko Arsenal e ma je ka ma pare o ton ara je sugbon nkan to kan sele ni pe lowo waju won yen gangan le mi wo ọwọ́ iwájú wọn yẹn tó ẹ pọ́ púpọ̀ àwọn agbábọ́ọ̀lù létí lẹ́yìn zolis nìkan tí wọ́n gbé gbogbo àwọn yòókù gabriel martinelli ẹdíjọ́ lọ gabriel jesus àti báyà wọn bí rẹ̀ káyáfà tó ṣì wà ń bẹ̀ ṣùgbọ́n wọn iwájú wọn yẹn ni wọ́n ti tàwọn agbábọ́ọ̀lù jù wọn ò dẹ̀ra àwọn replacement síbẹ̀ ṣùgbọ́n lọ́ba ń sọ pa wáàrin ẹ̀tún adi bruno guimaraes ẹ̀tún gbẹ̀sì kọ́nsà lọ́wọ́ ẹ̀yìn àwọn tẹ́wọ́ àmọ̀ pé ẹ̀sẹ̀ ìkìnnà ni wọ́n lọ́wọ́ ẹ̀yìn tẹ́wọ́ pé kí ni kó lọ́wọ́ báyìí pé one shot gánàtì kọ̀ sí nínú two games bó ṣe wá wà báyìí pé lọ́wọ́ ẹ̀yìn wọn lọ́wọ́ àárín wọn wọ́n pé síbẹ̀ wọ́n pé síbẹ̀ gbogbo àwọn agbábọ́ọ̀lù wọn púpọ̀ náà agbábọ́ọ̀lù wọn lóde ṣùgbọ́n lọ́wọ́ kàn jẹ́ pé lọ́wọ́ iwájú wọn yẹn tó fi jẹ́ pé tẹ́lòmí bá wà dẹ tẹ́lòmí bá dáhùn kẹtàlẹ̀ lómi tẹ̀lé ń gbé wọlé bẹ́ẹ̀ bí ṣe sọ pé tẹ́lẹ̀ pẹ́ tí mo tún rí ṣùgbọ́n kàn jẹ́ pé ṣe ní láàánú ni ipò òun náà lọ́wọ́ àárín wọn torí pé nǹkan fi bẹ̀rẹ̀ inú tẹ́yìn bá dẹ̀ fẹ́ gbẹ tẹ́yìn bá fẹ́ gbábọ̀ tó fẹ́ gíwùn bọ́ọ̀bọ́ọ̀ nínú dúdú kan láwọn ẹ̀fẹ́ ó bá ṣáà ti ẹ̀ wíìnì fún mi ni ṣùgbọ́n wà àárín wọn yẹn tí nǹkan bẹ yẹn bá kú ọ̀ tí ni àfi bóyá bọ́ọ̀ṣẹ̀ wa máa lò lọ rèé tí ó fi wá di January transfer window ṣùgbọ́n àwọn tẹ́mi náà ṣì ń rò pé ókè ikọ̀ Manchester United nǹkan tí wọ́n ṣe ní sáà tó lọ afẹ́rẹ́ sọ pé yes wọ́n ṣe bẹbẹ yàtọ̀ ikọ̀ tó ti àmọ̀ sọ̀ àwọn náà gbà wọn agbábọ́ọ̀lù wọn
1: ṣe
5: gbogbo ẹ̀yìn agbábọ́ọ̀lù wọn ní adẹ́rùpọ̀ kọ̀ ni yóò padà pa wọn ni
1: kò
5: sí olùkọ́ ni ẹlẹ́mi wọ́n pé olùkọ́ ni ẹ̀rẹ̀ kan ti ẹ̀dùn máa
1: wọ́n ẹ̀ṣẹ̀ òyìnbá mi torí àkókò ẹ̀ ṣe àmọ́mà
6: 32 fm 94.9
1: ẹ wo jẹ́ kí sáré lórí ọ̀fẹ́ tá a ní láti kàn sí ọ̀dọ̀ bàbá wa Pastor Sọmi láti Pàrà Airport lóòótọ́ ni àwọn ikọ̀ ìgétí kí wọ́n Saturday tí n bá ṣe fúnra mi kò ní tẹ́ mi lọ́rùn owó fún ni kò tẹ́yàn o awon yen kan benu gbesi aye wa to ye pe ipatan ko isan to le ba money iru e ni pastor somi lati para airport igba odun odun kan le kan si o fun mi le rafe lati ya si odo baba wa magistrate adibisi na mo de ile ejo ni last week mo bere magistrate won ni magistrate ke one level to the high si it's not all about money. These are influential people in our lives. Pastor Somi, many happy returns. Igbadu ojo kan o. Eda gbe ju be lo o. E ni loju ekun lori omo o. Ah, mi o ti mo title baba tutun won so fun igba se bi o si ndike. Olomo je rejo laye mi. Ise da mo je rejo. Mo tun po title tutun igba ti mi o si ni legal line. Mo ko title won ni ah. Mo bili tu baba won. Congratulations sir. Yeah, Liliputia prof. All along here, Sokale. Nishoki. You know me do pay. A mama sorrow nick by Asna. Cosentoso nick by Chelsea, Cosentoro Posoro nick by Liverpool. Shot was a petty Majilon Benu EPL or Dreeny.
7: Nino EPL or Dreeny, tell Telego. Cotto de Pomon Berry. Transfer window. Cotto de Pomon Berry transfer your party. Nino mind, Timmy. Arsenal movie number one. So, most of any connection with Tamanik into league. My Arsenal is number one. Second person, my love is number four. My wife to low 22.
1: Emma Daruko, Emma Daruko, Yale. Emma Daruko, second person, that person number four. Emma Daruko.
7: Second person, my business number four. As at, keep transfer with the top party by my good Manchester United is second. Boba in this he.
1: Oh, my.
7: Boba. Boba in this he. Arsenal number one. Manchester City number two. Because much as my fear Arsenal is number one, anyway. Arsenal help in the consistency to work for them. Last year, the 2-3 seasons.
1: Front line, yeah, call.
7: Front line, yeah, look, only my reinforced for front line. She gone at the Ripper Pep Guardiola. All of them several years, go to the Bullock Bay.
1: Back and on, low.
7: Go to the Bullock Bay, and the other one. One play, all them, we know them, Galic. So Arsenal, when you front line, you know. But the front line, don't look currently, you will not look last in the big league.
1: I assume. It's just a, oh, the banana, can't talk for more, for sure. 32 FM 94.9, can I then approach you? Ask me, and I'll lean on, dear. Shocky the catcher, kick you, why you're at my friend, yeah.

0: àwọn ọmọ pawó ní ṣọ́ọ̀bù kejì. Ẹlòmíì orí kan ṣọ́ọ̀bù bíi méje ló ní. Ṣọ́ọ̀bù méjèèje gan kò tó tẹ nìkan yọkan. Ó ṣàti ẹ̀sùrẹ́dì ẹ̀ náà ni kó lè bá rí nǹkan fi gba lóònù. Ọpọlọpọ tẹbíbọdì wá ń lò. Ẹlòmíì mọ kílèmù kò nílé epo mẹ́rin. Ilé epo kan gan wọn ṣe. Wọ́n ti jẹ́pọ̀ bẹ́ẹ̀ sì yóò ti lé lọ́dún mẹ́rin. Tó bá ti fẹ́ kọ̀wé lóònù kan kí àsáré dépò bíi tí ò tó bíi 10 lítà àárọ̀ kan. Sàré gbọ́n ọmọ kékèké kan yóò ṣiṣẹ́ ti tuntun sọ yóò lóun rí brandy. Gbogbo ẹ náà la ṣàmọgbọ́n tá a ṣá fi ń survive. Ọ̀nà àtijọ́ àti mọ́níkàlùkù wọ ò ní há. Ẹlòmíì àjọ ni àjọ ni.
1: Àwọn ọmọ ìṣọ́là.
0: Àjọ sọnú.
1: Wọ́n rẹ sùn ara wa ni.
0: Wọ́n dájọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹlòmíì ń dá 20. 10. 3,000 bí ọ̀nà mẹ́rin.
1: Ìlú
0: ṣọwọ́ márùn-ún.
1: Ìlú ara wa ni.
0: Ó mọ yí ìfàjọ kan yí kan, ìkan gbé kan. Àwọn ọmọ fẹ́ wọlé ẹlòmíì ti ń jáwó pamọ́ sínú kóló. Bàbá fi rí bíi 2 weeks nísìnyí báyìí. A ti mọ ara bàtà raṣọ. Ọlọ́run mọ́ pa wá báyìí o. Effort wa lórí àwọn ọmọ wa ò ní já sátán. Tó bá dijọ́ tá a bá fẹ́ jẹun ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe. Wọn ò ní wá bàbá míì fún wọn láṣẹ inú. Àwa náà là dùn dúró bàbá. Aláàtàwọn bàbá gan ṣe ó pọ̀ ó pọ̀. At the end of the day, àwọn ọmọ ń gèlè wọn mọ ṣe tata tánjọ́ yẹn. Àbọ̀ sára jókòó yóò mọ tún kakú ni. Ọlọ́run ṣàánú. Tí bàbá mi bá wo wàhálà tóun ṣe lórí ọmọ. Ṣé ọkọ bá lòun fẹ́ mú lọ ó lè mọ yọ̀ǹda ẹ̀. Ọmọ tí mo rán jáde masters.
1: Ọmọ agbájẹ́ tó bá ní yá.
0: Mo ti ràn láti crèche. Ìdójọ́ ajáde masters. Wọ́n wà ń kó su 21 àsọnù kan bọ̀. Àfírá. Ṣùgbọ́n àgbọ̀dọ̀ wò bẹ́ẹ̀. Àdúrà tá a mọ gbà ní pé kọ́lọ́run ṣibẹ̀ ní ibùgbé dáadáa fún wọn. Màá rán yín létí àwọn nǹkan kan ẹjẹ́ ń lọ sẹ́ka tó ń polówó ọjà náà. Tí n bá ti polówó tán à ń tà tán tí ń padà dé. Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀. Mr. Analysis máa analyze àwọn nǹkan kan fún yín tẹ̀yìn ò fi gbogbo ara rántí. Ó sì dá kẹ́ ẹ rántí ẹ̀. Ló jẹ́ kí mi àti ìjọba.

0: sorí re pàṣọ.
1: Èmi máa mú lọ sí kóòtù.
0: Ọlọ́run jẹ́ ó pàṣọ fún wa lójú ọjọ́ tó dáa lẹ́yọ́ lọ́tẹ̀ yìí.
1: Mo mú lọ.
0: My mic and my pride.
1: Ìrànlọ́wọ́.
0: Musical concert ìjìnlẹ̀ tó ń bọ̀ lọ́nà láìpẹ́.
1: Mo lọ kí

0: Kini mo ni mo fẹ́ràn wa létí bí mo ṣe ń bọ̀ yìí. 2027 àti ń pariwo ẹ̀ ti pẹ́ lójijì ló wọlé bá wa. Campaign máa tó bẹ̀rẹ̀. Ẹ̀yin ò bí ẹ pe àwọn ọmọ yín. Mi ò ní kí wọ́n má ṣòṣèlú o. Kí wọ́n ṣe lọ́nà tí ó padà gbé àwọn náà ni o. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ìjọ ẹ ti ń dìbò gómìnà. Àbí tẹ́ ti ń dìbò ààrẹ. Tẹ́ ṣe gbogbo wàhálà ṣe ijó ò lẹ gbé ẹrù yín rí. Tẹ́ ẹ délé ìjọba kanlẹ̀kùn. Pé mo fẹ́ sun yàrá mi. Ẹ sọ́nà. Olórí ibẹ̀ ni pé kí wọ́n kọ́nfẹ́ṣẹ́ ti pé máa rẹ̀ tí a gba ìlẹ́ṣọ̀n ẹgbẹ́ mọ́tò kan fún
1: un.
0: Ìjọ ni gómìnà gbé fóònù tó ti pè yín lọ tààrà. Mọ àmúṣẹ̀ níbo ló wà? Mo wà ń di ọjà mi. Ọya palẹ̀ ọjà rẹ mọ́. Mọ bọ̀ wá bá mi nílé ìjọba. Mo fẹ́ àjọ jẹun alẹ́ yìí. Ìjọ ló ṣẹlẹ̀ sí yín rí ẹrunú. Bóyá tí yorùbá ti ẹ̀. Bóyá tí yorùbá ti ẹ̀ jẹ́ ojú ayé ajẹ́ lójú oorun. Ìjọ ni gómìnà dìdí ìgbé mọ́tò tó sì wálé yín pé ìyá amúṣẹ̀ mo á bá yín ṣe wíkẹ́ndì. Ó di gómìnà àdúgbò àbáyé sí wíkẹ̀ndì sẹ́.

bọ̀n gbà tí ìṣe pé bóyá àtijọ́ ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Àyíṣe pa àmọ́ra. Ẹ̀rọ ṣe ajẹ́ ní ìsinsìnyí wà ní 7 pé mi náà sì ń jẹ́ Mákindé. Akínbọ̀dé kọ́ ló ń jẹ́. Àwọn àṣẹ ìbẹ̀rẹ̀ sí mo explain.

0: wọ́n nígbà táwọn fẹ́ graduate. Ó tún fẹ́ sáfẹ́ lọ bàbá ó ní bàbá wà lọ ta mọ́tò wọn.
1: Babolu ojúmọ kan.
0: Bàbá yẹn nígbà tí ó surprise bàbá yìí. 2020 Camry ló fún bàbá yẹn lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀. Ó lóun ní capacity láti ṣe jù bẹ́ẹ̀ lọ. Ó ṣùgbọ́n kí bàbá bá òun fọwọ́ mú bẹ́ẹ̀ bàbá yẹn dẹ̀ bú sẹ́kùn at night. Bàbá yẹn ló ti ń ṣe dáadáa wípé yóò kàn máa bẹ òun pé kóun má sọ fáwọn ọmọ òun pé òun ṣe bọ́ báyìí. Bàbá náà wá bẹ̀rẹ̀ sí ń tú kẹ̀kẹ́ ọ̀rọ̀. Ẹ ronú sí dáadáa àwọn ọmọ tá ẹ̀ ń náwó lé lórí yẹn lè mọ́ wúlò fún yín rárá. Ẹ pọ́ ọmọ ẹ̀gbọ́n yín àbọ́mọ àdúgbò àbí ọmọ kiní kan sáà ni ó wá gbé lọ́dọ̀ yín ni ó padà ṣo lórí rẹ̀. Ẹ má fọmọ tí ní yẹn kẹ́ ẹ fọmọ tó ń gbé lọ́dọ̀ yín ga rí o. Ó ní ẹjọ́ rẹ̀ lọ́jọ́ iwájú o. Ẹ dà wọ́n papọ̀ tọ́ ni o. Ǹjẹ́ ẹ bá ní lágbára ẹ sọ fún wọn pé a mi lágbára láti ṣe báyìí o. Ẹ wàá fagídí mú sọ́dọ̀. Ẹ mọ̀ wá ṣe bó ṣe wù yín Ọlọ́run bẹ̀ o.

0: Àbúrò mi náà dá lé kan ọ̀rọ̀ lábí, ọmọ abínú fọbẹ̀ jẹun.
1: Òṣùpá o.
0: Ọmọ àtoríbọ̀ ẹ̀wò.
1: Ìmọ̀ àtúndé o.
0: Ó soríire.
1: Àpèdè jẹ́ nílá ìmọ̀.
0: Mò ń rán ọ̀rẹ́ ń bí àmúlele.
1: Gbogbo ìràwọ̀ o, wá wó lẹ̀ kíyà o.
0: Iṣẹ́ yìí yóò jọ pé wa ni láṣẹ ìdùn.
1: Olúwo dédé.
0: Ó tiẹ̀ ti pé ọ.
1: Òṣùpá o, ọkùnrin mà àtúndé.
0: Tó o ti fi ṣe ní kọ́lọ́ ọmọ jì ó bàjẹ́ ojú. Òṣùpá yìí máa ń gbé mi débẹ̀ gan ni.

0: 104.9.
1: Ilé ìtàwé ńlá kan bẹ́ẹ̀ ńlẹ̀ yìí o, The Booksellers Limited ló ń jẹ́. Gbogbo ìwé tí kálukú nílò láti pèlè jẹ́ ló sùnmẹ́dẹ́lẹ̀ ẹ̀kọ́ gíga Varsity títí dọdọ alẹ́ bẹ̀rẹ̀ ló wà nílé ìtàwé The Booksellers Limited. Bẹ́ẹ̀ la ṣojú ilé ìtàwé ńlá ńlẹ̀ yìí àti lókè òkun. Nígbàkúgbà pàápàá níbẹ̀rẹ̀ sáà lé ìwé tuntun ní kẹ́ẹ̀kan sí wa ní The Booksellers Limited. Number 52 Maxiro Jericho Ibadan. Telephone 08033229113 tàbí kẹ́ẹ̀kan sí wa lórí ìtàkùn ayélujára www. Booksellers.ng.
2: The Booksellers Limited. Ilé ìtàwé àyànfẹ́.

0: great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masimba. Register now at indomie.ng.
1: Taste Indonesian, good for you.
2: 72 hours with God. Ẹgbẹ̀rún Ọlọ́run máa rólẹ̀bẹ̀lẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbòjì pé ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe ohun titun, Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí, 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gbà alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mẹ́síkà, kìlómítà 18, Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alayè, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
3: Francis, mo gbọ́ pé òtútù open store mi ṣe ọjà alẹ́ sí lọ́yẹ. Irú ọgbọ́n wo ló ń dá sí? Èmi ò rówó tajà. Ilé ìfowópamọ́ aláṣírí Wumi Microfinance Bank ni aláṣírí mi. Pẹ̀lú àwọn ètò ìyáwó wọn. Bíi Beta Money. Oṣù kan sí oṣù méjìlá ni ó fi dá owó tí o bá yá padà. Pẹ̀lú ìdá mẹ́ta bọ̀ 3.5% lóṣooṣù. Èké tún wà fáwọn olókoòwò ńláńlá àti olókoòwò kéékèèké. SME loan yẹn. Oṣù méjìlá ló fi dá padà. Salary advance loan fún gbogbo òṣìṣẹ́ ìjọba àti òṣìṣẹ́ aládàáni. Oṣù méjìlá gbáko ni wọ́n fi dá padà. Pẹ̀lú ìdá mẹ́ta àbí ìdá mẹ́ta bọ̀ 3% sí 3.5%. Àǹfààní àti máṣe ìlé orí owó rẹ tún wà bọ̀ bárọ̀ gbogbo ẹ̀ papọ̀. Yẹn interest waiver tàbí overdraft. Oṣù kan tàbí oṣù mẹ́ta ni ó fi dá owó tí o bá yá padà pẹ̀lú ìdá mẹ́ta àtààbọ̀ 3.5% owó tó bá yá láàrin wákàtí 48 hours. Owó tó fẹ́ yá yóò ti jáde. Fún àlàyé lẹ́kùn rẹ 0707-313-5538. WhatsApp 0908-796-6284. Website www.groomingmfb.com. Olú-ilé-iṣẹ́ wọ́n wà ní 160 Ọjọ́ U High Road, Olóró Bus Stop, Ọjọ́ Ìbàdàn. Àdéhùn àti ìlànà ń tẹ̀lé wa.
4: Ẹ̀mí àwọn wòlíì.
5: Ẹ̀mí àwọn wòlíì yóò tún ní ìrànlọ́wọ́.

0: first 21 days, last September 4. I go make for a world over per day. Ojo maru age break, last September 22nd. It's a zero lenny. Ojo maru to Paris show, Ribubu and Nijo. Christ Followers Evangelical Ministry Incorporated. Goshenla, Ilugu CSA, along with Juekuru, Odone Lewe Bado, Eturiba, the High Christ High School, or Layo, Odone Wale, while we're Mio Lolo Jishe, Oma for Oreshi, and Odoru Ojas.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Àfojúsùn rẹ ni kó ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Out International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà. O ni fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ lọ́kẹ̀ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa. Ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911 555 500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtọ̀.
4: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó
6: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́
6: káṣá sọ pé o ti rà wọ́n àbí.
4: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ wà?
7: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
9: CDK sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. Ọ̀nì mọ́ ọ́dún. Àjà àwúlọ́rọ̀ yimu yimu yimu asure tete oni sure koja ile arin bere oni sun seba ona mo gba won we ma ogadireba mo si se ilodi si nothing dari oko loju opopo bi o ba iti ni oko ja lo ajo ti moju to ibowo fun ofin ohun igbofinro ni ipinle oyo oyo state rule of law enforcement authority ni nketata o ina lo fi ko meni oda mo gba won we ma mo si ja nothing dari oko loju opopo emi ola aro ipinle oyo o ni baje o.

0: ilé ìtàwé ńlá kan bẹ́ẹ̀ lẹ̀ yìí o the booksellers limited ló ń jẹ́ gbogbo ìwé tí kálukú nílò láti fele jẹ́ ló sumedele ẹ̀kọ́ gíga varsity títí dọjọ́ alẹ́ gbẹ̀rẹ́ ló wà nílé ìtàwé the booksellers limited bẹ́ẹ̀ la ṣojú ilé ìtàwé ńlá lẹ̀ yìí àti lókè òkun nígbàkúùgbà pàápàá níbẹ̀rẹ̀ sáà lé ìwé tuntun ní kẹ́ẹ̀kan sí wa ní the booksellers limited number 52 Maxine Road Jericho Ibadan telephone 08033229113 tàbí kẹ́ẹ̀kan sí wa lórí ìtàkùn ayélujára www.booksellers.ng.
1: The Booksellers Limited, ilé ìtàwé àyànfẹ́ fún gbogbo dúkàdúkà.
2: Ma wo mi bi mo se fe yin.
3: Mo n gbọ 32 FM.
4: 32 FM 94.9.

0: ẹni tó dúró o ẹ kú dúró ẹni tó jòkó ẹ kú àfìdí balẹ̀ níbẹ̀ hun kóro máa sa ìgbà o kóro máa sa ìgbà kóro máa sa ìgbà o kóro máa sa ìgbà àfi bí mo dáàse o dáàse o dáàse o kóro máa sa ìgbà akọ́dá ayé mojúbà o àṣẹ̀dá ayé mojúbà o mojúbà gbogbo orí adé kádé ó pẹ́ lórí o kí bá tó pẹ́ lẹ́sẹ̀ kí ẹ̀sìn ọba kọjẹ ọkọ bá pẹ́ kánrin ké sí aboyún ilé òun mọ bí wẹ́rẹ́ ẹni tó ti bí òníyàn kú àgán tọwọ́ àlàbò sùn àjíǹde arọ́ máa jẹ́ fún gbogbo wa o mojúbà gbogbo ìṣẹ̀nsẹ̀ lápapọ̀ ìṣẹ̀nsẹ̀ òní bàjẹ́ o ọyọ́ state òní bàjẹ́ gbogbo nàìjíríà òní bàjẹ́ lápapọ̀ adégoróyè igi àdùbí agbéfágorí ìtẹ́ lorúkọ tèmi olóyè ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jẹ́ ìbàdàn land gbogbo ibi tẹ́ bá báwọ̀ ìlú ìbàdàn ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ lóde èdè ayùn rẹ ẹ rìn sáàrin ọjà òjé ẹ béèrè bí wọ́n ti ń tẹ́ní ẹ gbé ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ojú sọ́ọ̀sì tó wà ń bàbá àṣálẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ibẹ̀lẹ̀ ti sọ̀kalẹ̀ tẹ́ bá ti gbójú sọ ọ̀kan ẹ rí àkọmọ̀nà wa ń bẹ̀ ẹ lẹ́ lọ sílé bàbá ìwé ń jẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè mí sí 08032601 tàbí 08053459223 odufa tẹ́ láǹfààní láti máa gbọ́ lásàálẹ̀ òun náà ni odufa ìrẹ̀tẹ̀gùn dá ìrẹ̀tẹ̀ lọ́wọ́ ọ̀tún ògùn dá lọ́wọ́ òsì tó ẹ wa tún wà nǹkan fìdílé kẹ ẹ máa bá mi ká lọ. Ifá ní ìrẹ̀tẹ̀gùn dá awọ ẹ mọ́ lódífá fún ẹ mọ́ wọn ní kẹmọ́ orúbọ nítorí ikú ọgbẹ́bọ orúbọ ogbèrú ó tẹ̀rù ẹ wá wo rúrú ẹ bọ bí ṣe ń gbé ni àrúdá rẹ̀ á sì máa gbé nìyẹn kọpẹ́ kò jinná ẹ wá bá ní láìkú kan giri bẹ́ẹ̀ ni ẹmọ́ àti òkété àwọn méjèèjì ni wọ́n jọ ń ti ìkọ̀lé ọ̀run bọ̀ wá sí òde ayé àwọn méjèèjì mú ọkàn kún ejì wọ́n gba ọ̀dọ̀ babaláwo lọ òde ayé táwọn ń lọ yìí àwọn gbó àwọn tọ́ ni àwọn méjèèjì ń dáfá sí wàjà táwọn méjèèjì ọ̀dàfá tọ́pọ́n sún tọ́yẹ̀ là ìrẹ̀tẹ̀gùn dátọ́ jáde fún ẹmọ́ yìí ìrẹ̀tẹ̀gùn dá iná lọ jáde fún òkété o wọ́n ní káwọn méjèèjì orúbọ ẹmọ́ kọ̀ jálẹ̀ o ẹmọ́ lòún gbọ́n bíi ifá lòún mọ̀ràn bíi ọ̀pẹ̀lẹ̀ ẹmọ́ kọ̀ jálẹ̀ o ẹmọ́ lòún ọ̀lẹ̀ bọ́ọ́rú ẹmọ́ orúbọ òkété nìkan ní ńbẹ lẹ́yìn tó ń ṣẹbọ̀ òkété gbọ́ rírú ẹbọ orú àṣẹ̀wá àṣẹ̀bọ̀ àwọn méjèèjì ti ìkọ̀lé ọ̀run dé òde ayé wọ́n bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ tó lódùmarè ran wọn nígbà tó dijọ́ kan èrùn ìjà lọ òun sí ejò níbùbá níbi tí ejò ọká wà wíwọ́ tí ejò ọká ń wọ́ bọ̀ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ tawon iranja lo ti surubo ejo oka lara gban ti ejo oka fori so ese okete okete ti sele ti e tori npe gba ti babalawo re ti rubo fun ni an ti kilo fun wipe to ba ti wa na le re ko ma fi ese ko ma fi se ile re mata tori ewu gbogbo ti ba nbo pe ko sora ntori ewu gbogbo lo ka ba ro ri bode pada ninu sa okete ngba ti oro na lo okete ti se ile ti e wi wo ti oka npada wo lo re re re ri iwo mi ti oka ri toka o tori bo bayi o lo su si ni jija ti oka o lo ja sinu eku oju nbi ti e ma wa lilanu ti oka la enu o gbe e mo menu iho ti oka tori bo ni pelu onira ti irun ja oka ni gbogbo ara je gbogbo ti tin gbo mi lasale yi alejo ti o pa wa ni gba alejo oran ni kai mo le tomo tomo gbogbo bi te tin gbo mi e ri bayi iba ma je po kete na rubo ni bi irun ija lo se lori si oka ni buba ti oka fi nworu toro toro to kokko tori bo isa okete to ba je po kete na lo ba ninu eku oju okete ina lo ka ugbe mi okete wa njo okete wa nyo okete wa yin babalawo awo yin faifa wa yin olodumare oba lorun ngba ti seda re yo lowo oku ta ba da ifa re te gonda ifun yan a so pe ko ntin urubo nitori ewu gbogbo ko ntin omo si gba alejo lasiko to ba da fa iko si urubo aiku yala o to ba wa lori isoro kan tabo ba wa lori ipenija kan to ti mo bi ti oja si tabo n ba yan fa nkan po ta wa da ifa re tegun dai fun o itumo ti nbe na fa re tegun dai na ni pe ko ntin urubo nitori iku gbogbo nto ba le demi eyan legbodo pe kiru eni be urubo 256 ni page ifa o odufa ko kan lo ti duo fun isoro ko kan ti n sele ese da lori ile alaye to si ti ni ibi to ti bere ibi to ba de ati koko ona abayo ninu oju odufa ko kan ta le ni to kokko da odufa yi eni to da odufa yi nigba wase kini nkan ti eni to da odufa yi se bi tema ati okete yi toro re fituba toro re fituse to fi rile aye gbe to fi rile aye lo to fi rile aye se be lo ti wa lati gba wa ti se loju odufa ko kan be lo si wa titi daye ode oni ogun ogbon egbe egberun la kare eyen ni gbogbo won to kadara o ba baba wa ba ririn aju kan tona ba poruru mo won lowo won mu kan kun eji won gba le alawo lo ni odu to ba hu loju opon won o rubo re leyin opolopo wadi ni kadara to ko leyin etutu to foso lo nje to faje lo nje tan in lo ogun to mo sise lara eda alaye tori pe kaluku lo ni ipe orun re bi tan fa kokan se lo na lo se ni etutu ti odu fa kokan gba ko to kan eyike yajo ta ba ti esisi gbogbo en tin da fun lo ni eni pada da toro je o adegoroye ige adubi agbefagori ite loruko temi oloye otun oluawo general fun gbogbo tibutoro ile ibadan lapapo mo gaji ile oluoje ofoje ibadan land gbogbo bi te ba bawo ilu ibadan lati bi kibi e wo ko tin bo wa si gate oje e so loja oje di ayun re erin saarin oja oje nibi ti an tin tenin gangan egbe okada oke ofa baba asale e so loju source to wa loke ofa baba asale te ba ti gboju so kan yin lowo otun e ri akomona wa ndi ero bohun olu eni le baba ewe nje adubi le nlo ero ba ni soro te le pimi si 080 332 601 41 080 332 601 41 tabi 080 53 45 9223 080 53 45 9223 Iretegunda odufa ti mo mu wa si eti gbo yin lasale yi elaboru o elaboyi elabo sise ogbo ato asuri iworiwo fun
1: baba pere apo ni agogo wole ge

0: ẹnikala o ọtún olúwawo lẹ ìbàdàn olóyè ewéńjẹ adégoróyè igi àdù bí agbẹfẹgorí ìtẹ ọmọ dídá wa màá gún màá tẹ onísùlóníyàn kéèyàn ọmọ ṣẹṣẹ ẹni kọ́ máa jẹun bí ẹ lérí ọjà tẹgbẹ rẹ ń tàn wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ ń bẹ ìgbìyànjú rẹ ni ètò wàá máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewéńjẹ àdù bí ọtún olúwawo lẹ ìbàdàn ní baba àṣàlẹ̀ lójú ọ̀nà òjẹ́ ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà baba àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewéńjẹ àdù bí bẹ̀ tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141 olóyè ewéńjẹ àdù bí ọtún olúwawo lẹ ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Wo bí òòrùn ti yọ láti ìlà rẹ̀. Máa gbọ́ kíkí ẹyẹ tara àwọn yá gágá. Sì kíyèsí òkè rere nì. Níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lòba tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́. Bí kò ṣe ìkànnì ìfẹ̀yìn ẹ̀. 32FM 94.9. Èmi ìrìkí oníbùdó ló sọ bẹ́ẹ̀.
2: Supreme Noodles Boom.

0: wọn bá lo ráyé wá nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ò tí ì balẹ̀ pọ̀ ráyé wá àlàáfíà lògùn ọ̀rọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mí gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tásẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe déédé pinnu ló kà yára rẹ o Venitone Clean Sani kó sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ́dẹ̀ ara dànù Venitone jagunlabi panko pè ọ̀rẹ́ ara tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló le lò ọ̀sọ́kùnrin sóbìnrin dò pépé Venitone Clean Sani atẹ́jẹsẹ maradán bíi kóró sí Venitone Clean Sani kìkì dé gbòógì tí ó lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Venitone Clean Sani pé nọ́mbà kò demand 0834051533 0834051533 iléeṣẹ́ Emi One Natural Skia ló ṣe Venitone Clean Sani òun láyé tún lò.
1: Ẹ̀ṣin ló lérè sísá, ìrò dẹ̀dẹ̀ ní tòdẹ̀. Ètò tó pójú owó kò nílò àyẹnú kiri. Gbèsè 32FM 94.9. Laughter House, orí òkè tètè Premier, Mọ́kọ́lá Ìbàdàn.
2: Ẹyin tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Orúkọ mi ni Aishat Lawal. Mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́. 32FM lórí kan ní 94.9.
3: Ẹ lè wà disappointed.
1: Kàkàkà pátá kò ṣe fi wé kókó kòrókò ìfò labalábá sí yàtọ̀ sí tẹ́yẹ àwòdì bẹ́yẹ bá wá jura wọn lọ ẹ̀jẹ̀ akansara sólongo 32FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
4: Show me your 32.
5: Ọmọ ọlọ́run kí máa má rìn ní láti ẹ̀ kí làbá máa jẹ báyìí.
6: This skit was performed by Gorosau Ekiti.
7: 32FM 94.9.

0: wọ́n ní kò sí bí wọ́n ṣe ṣe ọ̀wá akíbọ́lá wọn gbọ́dọ̀ gbáwòrán gẹ̀gẹ̀ ká mọ́ fọwọ́ ẹ̀ ti ibì kan bàbá sì jẹ́ ń gbá ṣẹ̀kẹ̀rẹ̀ lábàdà báyìí
1: ọ̀wá
0: akíbọ́lá níṣe ní ọmọ ọ̀pọ̀ ọ̀tọ̀ fún ẹ̀ lẹ̀ ẹ̀ka alẹ́ ládùúgbò yóò bẹ́ẹ̀ rí ẹ̀ka alẹ́ nú ilé yìí náà ẹ̀ka alẹ́ káàbọ̀ sórí ètò wa ètò yín sẹ́ẹ̀ máa nífẹ̀ẹ́ sí láti tẹ́tí bọ́ gbogbo ọjọ́ wednesday tó bá jẹ́ ọjọ́ rúbà ìbá àpò mẹ́wàá bá ti lù kọ́ngo ẹ̀kú lémòdé o lítọ̀lì rédíò tẹ̀yàn láàyò ìkọ́ni 3-2-FM-9-4-9 ìkọ́ni adẹ́rin pẹ̀kẹ́ òṣonú ètò wọlé tó yàn ọ̀hún
1: wọn lọ kí ẹ
0: ẹ̀yin náà ti mọ̀ tipẹ́ wípé tó ilé ìlápẹ́ ní.

0: ṣe ń tọ́jú òpó Facebook máa fi láìkì ẹ̀bẹ̀.
1: Wọ́n máa gbẹ́ bọ wọn ní
0: o. Má sì jẹ́ni kankan ọmọ o.
2: Nítorí àwa.
0: Bẹ́ẹ̀ náà ni o tó máa fi kọ́mẹ̀ntì rẹ̀ ẹ̀bẹ̀ torí wípé. Omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Mbẹ́mi àti yín jọ ni. Bọ́lá ló sì ní àjọ rò papọ̀ pẹ̀lú ara wa kí a ní àṣẹlẹ̀. Pẹ́kẹ́ kan ò sí. Tí omi ẹ̀ka àlẹ́ mo kì yín o.

0: bọ̀ lójú òpó Facebook mo wà mẹ́. Ẹbẹ́ bá ṣe ń débẹ̀ ni ẹ fi kọ́mẹ̀ntì yé bẹ̀. Mbẹ́ tún lọ rẹ̀ wò mí lójú òpó. YouTube wa náà máa kí Bọ́lá. Kò dúró mbẹ̀ kakaraka ni o. Bẹ́ẹ̀ dẹ̀ tún lójú òpó Instagram àlù wa náà gbogbo ẹ̀ ló dúró gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ẹ́ tọ́tàn náà dàálẹ̀. Ṣẹ́júmọ̀ ẹ̀ẹ́dógún ti kúrò lára aago mẹ́wàá lálẹ́ yìí. Wọ́n ní wọ́n ojú aago ọjọ́ ń lọ díẹ̀ díẹ̀.
1: Mbá bèjì rẹ̀ orí.
2: Iná mi á.
0: Oníyìí ni ọjọ́ kejì. Ẹnu oṣù kẹsàn-án ọdún 2026.
1: Bèjì rẹ̀ orí.
0: Ọlọ́wọ́ bá mi ó tóbi o.
2: Ẹrù ó bá mi ó.
0: Ọ̀sẹ̀ tí ó débi iṣẹ́ rẹ̀ mò wí bẹ́ẹ̀.
2: Aya ọkọ mi ó.
0: Láke jádò gbogbo àgbáńlá ayé òní ní ọjẹ́ 2nd of September. Àwa lè wá wà lálẹ́ báyìí kankan wà lọ́sàn-án o. Yóò la mú January
2: náà.
0: Àmọ́ tí a máa ń yẹ kí ní bisco ń jẹ́ yẹn gbòòlà. Eré ni àwàdà ní a sì mú January a lò ó sọ́gọ fẹ́rẹ́fẹ́. Eré ni àwàdà ní February tún wá tá a máa ń ṣàyájọ́ olólùfẹ́. Àtọ́ka wájú àkàwájú àtúnbọ̀ ọ̀nà ọwọ́ March April inú oṣù tí ẹbí mi. May June July. August náà tó lò ó tán fá. Eré ni èjìtere nítere èjìtere a tún ti bọ́ nù September o. Ọba mi gbogbo retí ń bẹnu oṣù yìí pátá. Dákun máa taari ẹ̀ sẹ́mi àti gbogbo etí tí ń gbọ́ mi àti ìdílé wa lálẹ́. Wàá ṣe é ṣe bóṣù ó ṣe rin o. Ọmọ Akíbọ́lá yọ kaburú yẹn lọ́wọ́ tí ó kò lọ́gbọ́n di gbọ̀ndí. Ọba mi mọ̀jọ yanu ilé wa jọ́ mọ̀ bá gbàrá òdò sàn lọ kọ́ máa sàn lọ tèfètèfè. Ẹ káàlẹ́ ọmọ Akíbọ́lá ń ṣe yín pẹ̀lẹ́ kú. Ọba tá àkókò wọn ṣojú òpó lẹ. Ẹ mọ bá a ṣe é ṣe bá a bá ti bọ́ nú oṣù tuntun báyìí. Ẹ mọ̀ pé àgbọ̀dọ̀ mọ̀ gbéra wa lọ sí inú àdúà. Èèyàn méjì náà ni ó ṣe. Ẹnìkan bá ti ṣe ńlànà ti kìrìsìtẹ́nì. Ọba Akíbọ́lá tẹ́nìkan sì ṣe ńlànà mùsùlùmí. Ọwọ́ ajọ́kùnrin lọ́kọ́ pè ní ọjọ́ mi ni ó. Alala ńlá kọ́ ṣáàtì jẹ́ lànà mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Ẹni tó bá jẹ́ lẹ́sẹ̀ kan àbáláyé gbogbo wa náà ọlọ́run ọba kan ṣoṣo la jọ ń ké pè. Ẹ ká alẹ́ mọ̀dé o. Ojú rẹ báyìí ni wọ́n fi wọwọ́. Bẹ́ẹ̀ rẹ ojú rẹ báyìí ni wọ́n fi wọ ọmọ tuntun. Etí rẹ ni ẹ fi gbọ́ mi ọmọ Akíbọ́lá Modé lálẹ́ yìí. Ọmọ ajímẹ́kùn ọmọ ajímọ̀jàsán ọmọ ajímọ̀jẹ nǹkan tó léwu. Ọmọ àfìgbé bọ̀rí ẹ̀ ń kùtùkùtù. Láftà òsì ló ti ń gbọ́ mi yìí o. A wà lórí òkè téńté Mọ́kọ́lá ní Premier Nìbàdàn. Mọ ṣí ààrẹ kí mọ rọwẹ́ mbẹ. Mọ̀mọ́ tí wọ́n pè ní ìyá Abdullahi. Wọ́n pè mí lọ́jọ́ Sátidé mo ní ọ́fíìsì náà lọ́mọ̀ràn mi ń ṣe.

kábíyèsí wọn tó yín pẹ̀lú kọ́ ó kábíyèsí sẹ́nitọ̀ abdulrasheed adewolu ladọja arusa àkọ́kọ́ filẹ̀ bọ́bá tún di 26 oṣù yìí akabi ọmọ mi gbọ́ mi dáadáa.

kọlé ní ìsìn síwájú ìdò tẹ́yìn ọ̀fẹ́ sí bí ìpé èèyàn lọ ní ìrúwà ṣọ́ọ̀bù rẹ rèé o ṣọ́ọ̀bù rẹ wà yìí.

ọmọ aláàjì wá sí wà lábẹ́ àjíbọ́lá pàṣùmọ́ ọmọ bàbá jẹ́jẹ́ ni nínú orin kíkọ oníkí gbogbo olólùfẹ́ wọn fọkàn balẹ̀ o wípé òun ń gbé lẹ́fù kan bọ̀ láìpẹ́ yìí tí wọ́n sì rí wípé tóun ń pò papọ̀.

ṣùgbọ́n ìyàwó kìí ṣe rédíò wa nìkan o. Lójú òpó Facebook bẹ̀rẹ̀ sí ní lọ sí ààrẹ níbẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń ṣe ààrẹ lójú òpó Facebook bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ rí kọ́mẹ̀ntì yín bẹ̀. Ẹ lọ́ mọ̀ tẹ́ náà lójú òpó YouTube àti

nígbà bá jí sọ́dọ̀ rẹ ni dáadáa. Wájú àwọn èèyàn sunkún látara rẹ. Ó bá sì ṣe pé gbà ò tí yí sọ́dọ̀ rẹ náà dọ ẹni tó ríjí sí má wo bí kí tiẹ̀ ọ bàjẹ́ o. Ẹni tí mo ní mú wá fún ọ lálẹ́ yìí o. Nígbà bá dá a lọ́dọ̀ àbúrò rẹ, má rò bíi kọ́ bàjẹ́ fún o. Nígbà bá sì dá a lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ, má rò bíi kọ́rọ̀ ẹ̀gbọ́n rẹ ọ dàrú o. Bá ṣe pọ́ mọ orogún ni yín. Ẹni ìgbà bá ń bẹ lọ́wọ́ ẹ̀. Má ṣe yànmọ̀yànmọ̀ o. Ọba wá ṣe pọ́ orogún lẹ́yìn méjèèjì lọ́dọ̀ ọkọ. Ìgbà tẹ́ ń lò lọ́dọ̀ ọkọ yín rántí o. Pípẹ́ yín ń bọ̀ wá tán lẹ́nu ìyàwó. Gbogbo kinní kan sìkìsíkí. Yọ padà dáwọ́ o. Ọkàn fi ọmọ ní gbá ní gbogbo ẹ o. Ìgbà máa gbé ọkùnrin míì tí ó fẹ́ ìyàwó tó jùlọ. Kò sí ń tóbi kìí sórí ibú o. Ọlọ́run ọba lónírìn àjò wọn rí bẹ́ẹ̀ nínú ìgbà. Àmọ́ bí ẹ tó bá jọkùnrin wọn ọba mọ bí wọ́n ṣe lògbà. Wow.

Bola oni eku eto sa latori ta challenge show my dear brother. Ẹni yìí ń jẹ́ ìdààmú láwọn ní ẹ̀kú ètò sà. Bẹ́ẹ̀ náà tún ní ọmọ lára ìyá ikọ́. Ní ẹ̀kú ètò ọlọ́run ní dọ́pọlọ yírú àmẹ́ àti àmẹ́. Bẹ́ẹ̀ náà ni màmá Adẹ́rìntọ́ Rashidat. Ọláwọn náà ti bó tó ti lọ fáà ẹ̀ṣẹ̀ púpọ̀ o.

0: ọ̀bájú bọ́lá yẹ ẹja máa lọ pa. Fẹ́ mo rí pé àwọn orin arẹmọtẹ́ báyìí ni mo bolo fi pàdé yẹn lálẹ́ yìí. Ẹ gbọ́ irú ìwà wo lábà lọ́wọ́ èèyàn. Ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa o. A fi sọ pé ẹni yẹ ọmọlúàbí ni.
1: Jọ́sí rọmọrọ yẹ wọlé mi ra tata.
0: Yóò ṣàníwà tí yóò ní tí wọ́n fi ní èèyàn gidi rẹ̀. Ẹ á fẹ́ jọ gbé yẹ̀wò. Ọyá wọ wá ń bẹ́ nìkan rìn tọ́ ọ̀bárù wa lọ́wọ́ rẹ̀. La fẹ́ ká jọ ṣàwùsè lé lórí lálẹ́. 0705 odometa 949 0809 7 odometa 949 8 8

0: ẹjọ́ púpọ̀ púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lè dá sí tòyí láti gbàtà àti bẹ̀rẹ̀ máa kébọ́lá tóṣù tó fi di déédé àkókò yìí tí gbogbo àwọn tá a wá jọ wà lẹ́nu iṣẹ́ lálẹ́ yìí pátá ni mò ń forúkọ wọn kí yàn
1: án
0: lọ́wọ́ bọ́sìnì fọ́sà yìí tí ń gbé gbogbo orin sí tẹ́ ẹ fi ń gbọ̀ òun náà ni àáfàá àlè yóò ṣe wá sínú àwọ̀ ẹ̀ ní kànnì yìí
1: àní kí ni orí rẹ lẹ́wọ̀n tó wá
0: mo fi ń kí yẹn káàbọ̀ lẹ pé ó dàárọ̀ lálẹ́ yìí ó láyìn àṣàmú wá lórúkọ tí mi ń jẹ́ akínbọ́lá ni bàbá tó bí mi lọ́wọ́
2: lẹ́nu wá
0: ẹ àtọmọ mi yusuf akànbí lájọ wórí ètò lálẹ́ yìí
1: èyí tó ṣe bẹ́ẹ̀ni
0: ẹ bá ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 070-5715-6164 lẹ́nu wá bọ́dá lẹ́ẹ̀kan sí 070-5715-6164 ẹ ti gbogbo olùẹ̀kùn tọwọ́ inú ilé pátá o lórí bá ń jẹ yàrá àwọn ọmọ yẹn wo
1: wá èyí tó tún wá jọ
0: ṣé wọn tán kándù sórí sẹńtà tébù tó jóni papọ̀ ilẹ̀kùn tọ́ tàti kíṣìn ìwọ inú ilé ẹ tún jẹ́ wò náà tó pa àti ibi kíṣìn ìwọ dáyìn ni ṣé wọn pa gáàsì
1: àti mọ̀nà ẹ̀dá
0: náà ní jọ wa kò ní jọ nǹkan ní wa ọmọ ẹ bá náà ti tilẹ̀kùn entrance ẹ̀yin náà tún lọ rí ìyẹ̀wò padà sá máa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 070-5715-6164 gbọ́ lẹ́ẹ̀kan sí 070-5715-6164 láyìn àṣàmú lórúkọ tèmi ń jẹ́ o akínbọ́lá ni bàbá tó bí mi lọ́mọ èyí tó kù lójọ́ sátidé lórí ètò wa torí tìlú àjìmọ́lé àlàyé o.

ìlú títí. Ìràwọ̀sán tóun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ni 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn. Kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ. Lẹ́nu kọ́ tètè bọ̀lì kọ́. Ìkànnì 32FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: Olúwa wa.
1: Orúkọ mi ni Olúwa Tóyìn, mo wá láti Àbùdá Súrùlérè. Ẹ̀rí mi ni pé àkọ́bí ọmọ mi, mo ya owó mo rán lọ sí UK. Tí bá wá rìn á pè mí, mọ́mí òun fẹ́ padà wá sílé.
0: Ẹ̀dáyàwó rán lọ UK.
1: Yes.
0: Holy Ghost yo.
2: Fire.
1: Mọ́mí ṣé mo lè yá òun ní 50,000? Mo ní Holy Ghost fire. Tí bá rìn lọ bìkọ́ ó lè fún mi máa dún, ẹ̀rù máa bọ̀ àbí. Mo ní Olúwa, kí ni mo fẹ́ ṣe? Mo dẹ̀ máa gbọ́ ìpè bàbá. Mo máa gbọ́ ìpè bàbá every morning. Mo wá sunkú sórí ọ̀tá, mo wá da àyẹ̀dẹ́ bí. Mo wá tún lọ sórí kìíní, mo ní Olúwa. Ọmọ àkọ́bí mi Daniel, orúkọ tó pè mí mi ò fẹ́. Mi ò bá ẹja má jẹ̀bi orúkọ báyìí. Mo fẹ́ kí ayé ọmọ yí padà sí rere. O block ni mother wa yi e ma pe ko ni lo. O lo wo fe je ke mi body body to wa. Igba ti mo wa suku wa sori oke. Mo suku solo Olorun sa gbo adura lori oke. Fure lo wa si WhatsApp mo pe. Igba to pe o se picture mi, o gbe si aworan la. Oni mommy ki gbe si palo.
0: Lai te gbadura.
1: Bẹ́ẹ̀ni sà, oni mọ́mì, o fi àwọn tó máa rán kìíní yẹn, o fi gbé wá fún mi nínú ilé, ibi tí mo wà ní ṣọ́ọ̀bù, o gbé wá fún mi. Ìgbà mo wá dúpẹ́ fún ẹ̀rí mi pé ó jẹ́ ẹni tó ń sọ pé mọ́mì, mọ́mì gba 300,000,
0: mọ́mì gba
1: 300,000.
0: Ẹni tó fẹ́ wá láti UK, kò wá mọ́.
1: Kò wá mọ́ sà.
0: O ti fún yín lówó.
1: O ti fún mi lówó mọ́mì. Mọ́mì tó bá gbà sálárì wọn send oyè báyìí fún ẹ. Mo ní Olúwa ò ṣe o. Gbà tí mo wá rí ọ̀rẹ́ mi kan ń lọ sí UK, mo ní gba òróró authority. Mo ní kó máa lò ó. Lísì ó jẹ́ ni tó sọ pé òun wà òun gba alẹ́ fúnra òun. Òun máa ṣe oúnjẹ sínú fridge. Ó máa ṣe oúnjẹ gbogbo. Ó máa fi fídíò ẹ hàn mí. Pé òun lọ sọ́jà, òun ṣe pẹpẹ soup, òun ṣe gbogbo ẹ̀. Àjọ ń kọ̀mílẹ́tò, ó ń pè mí. Inú mi dẹ̀ wá ń dùn. Ìgbà tó tún pé àbúrò ẹ tún pè mí.
0: Ẹ dì ní gbogbo
1: yìí. Jésù kí ọmọ. Òun ní just 2 weeks. Àbúrò ẹ náà wà lọ́hùn. Pé freezer ti dùn. Òun ní just 2 weeks. Láti sọ pé kó padà sí Nàìjíríà. Pé freezer ti dùn.
0: Mo
1: ní Olúwa. Kí lélẹ̀ Olúwa gbà mí. Ó lóun ti kówó fẹ̀yàn kan, ó ti dúpù òun. Mo ní ó ṣe tí ẹni kò ṣe tọ́lọ̀. Ó níbi tóun ti rìn lọ. Èèyàn kan ti ṣe ó láàánú pé òun mẹ́ni tó bàbá ò ṣe. Ìgbà tó wá di ilé last month tàbí mo ní January, ó pè mí pé mọ́mì congratulation pé freezer ò ti jáde.
0: Ẹ̀yin Olúwa lógo rogo. Mọ́mọ́, Ọlọ́run ti fìdí ọmọ yín méjì kalẹ̀ UK. Ẹ̀yin náà máa lọ lọ́dún
2: yìí. Amen.
0: Ṣé ẹ ti lórí tẹ́lẹ̀? Má pàdé yìí
1: bẹ̀rẹ̀ lọ́dún. Bẹ́ẹ̀ tó ti ń bá mi sọ̀rọ̀ wẹ́dì pé mọ́mì máa tó wá.
0: Mo ti rí.
1: Ó ní kí lọ ṣe passport mi pé mò ń bọ̀ ìgbà ìjù pé lágbára ọlọ́run.
0: Sọ fún yín lóṣù, oṣù wo ló dá?
1: Ó ní ju ọjọ́ bẹ́ẹ̀ lórúkọ jẹ́.
0: Mo rí ju níwájú orí mi mú. Dìde kí aleluya méje.
2: Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!
0: Ẹ̀mí àwọn wo ni.
3: For 9 prophetic nights, we go pray, worship, receive deliverance from Tuesday, September 4th to Wednesday,

Ẹ káàlẹ́ o. Mo dúpẹ́ o. Ìpè yín pé mi o. Èmi náà lẹ́rìí o. Orúkọ mi ni Ọmọlọlá o. Ìpè yín pé mi, mo dúpẹ́ o. Ilẹ̀ tí mo ti filẹ̀ láti 1984. Ọlọ́run ti bá mi kọ́ o. Ọlọ́run orí òkè ògo ti bá mi kọ́ o.